0: Good songs, great vibes on Diamond 88.7 FM.
1: Bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin
5: o. Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Olúwa má jẹ́ fún rẹ̀ oyẹ, èèyàn ló jẹ́ má jẹ̀ kó tọ́lọ́rùn kò
7: tẹ́. Bẹ́ẹ̀ni sọ́jà má jẹ̀mú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run máa bá ènìyàn jà má jẹ̀mú tí ẹlẹ́gbẹ́ ayé kò lè bá ènìyàn kankan jẹ́ o. Prophetic Sunday for the month of May with the team Covenant of Goshen. Má jẹ̀mú Goshen ni. Májẹ̀mú tó bá Ibrahim ta. Tó fi di bàbá orílẹ̀-èdè. Májẹ̀mú náà ń fọhùn sí bẹ́ẹ̀. Bàbá tó bá ikọ̀ àtìrìjọ́ ẹ̀dá májẹ̀mú. Tí kò sì dẹ̀yìn. Prọfẹ̀tà Fadéfẹ́mi náà ló bàbá àánú yanjú ẹ̀. Májẹ̀mú náà sì ń fọhùn sí bẹ́ẹ̀. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday 10, 17, 24, and 31st May. Ní Jésù tí máa sọ kálẹ̀ tó ti máa bá wọn pè ní ẹ̀dá májẹ̀mú ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀

0: Do you want to be free and leave your children alone? Do you want to leave your children? Do you want to leave your children? Come on. Do you want to leave your children?
1: No,
0: ask me. Will you leave your children? Who am I going to ask completely? Sir, cry aloud. You want to come out and forget your glory? The body can be out. But glory is still there. Sir, will you speak now? Cry aloud. Matthew. My Israel, come out from Egypt, come out from Britain, in this form, come out from
1: Britain.
0: When Israel came from Egypt,
1: Allah led Jacob.
2: Ìpàdé ọjọ́ kẹta mẹ́mìsì ẹ̀ nílùú Lẹ́sà. Ìṣòro ìmọ̀ alágbára o, àtọ̀sọ́lá ti ń ṣe, àtọ̀sá àtàárọ̀ iṣẹ́ wòlíì la fi ń ṣe. Tó bá wá di alẹ́, òru má jẹ̀mú ni o. Òru jọ Friday mọ́ sun Lẹ́sà. Ilẹ́sà ni kò mọ̀ bọ̀, ẹ mọ́ sun lé mọ́ mi. Ilẹ́sà ni ẹ mọ̀ bọ̀, orí òkè sí òní, ààrẹ mọ̀lẹ́kún. Wo tó bá wá ní alẹ́ Friday, àwọn ẹ̀bùn ńlá kan wà tí Olúwa ní kí n pín lọ́fẹ̀ẹ́. Tètè máa bọ̀ tí wà mú lọlé tí yóò dẹ̀ bọ̀ délé. Olúwa wí pé ẹ fún wọn ní ẹ̀bùn yìí ní ọ̀fẹ́. Màmá mi ò ní dárúkọ ẹ̀bùn yìí. Tó o bá dé ni yóò tì ọ́ lọ́wọ́. Aran mi sí ọ. Alẹ́ ọjọ́ Friday ní ìlú Lẹ́sà, orí òkè sí òní, ààrẹ mọ̀lẹ́kún. Ìpàdé ọjọ́ mẹ́ta ó máa parí ní alẹ́ Friday. Ẹnìkan ní dádì ṣe sóru wọn Sátidé rárá o. Bàbá ti ń parí láàárọ̀ Saturday, ó di Èkó nìyẹn o. Sango ọ̀tá ní ọjọ́ Sunday. Sango ọ̀tá májẹ̀mú ni sà. Ọjọ́ Sunday ẹ mọ́ mi sí ẹ̀. Àbọ̀ ìpàdé Lẹ́sà, Sango ọ̀tá ni mò ń gbé bọ̀ láago mẹ́ta ọ̀sán. Yéè! Ìpàdé 72 hours ní ìlú Lẹ́sà. Àwọn tó wà ń bẹ̀ ló lè ròyìn. Yéè! Ẹ wo bí ọwọ́ agbára Ọlọ́run ti kọ. Bó ti kọjá, bó ti kọlu àwọn ènìyàn. Àtẹ̀sà àtọmọdé àtàgbà. Ẹ wo ìyanu ojú kọrojú. Àbọ̀ ìpàdé òróró tá a lòkùn. Àtomi májẹ̀mú tá a lòkùn. Olúwa wí pé ẹ máa kọ lọ Sango ọ̀tá. Ẹ kọ lọ Sango ọ̀tá láago mẹ́ta. Ọ̀sán ọjọ́ Sunday ẹ lọ máa fún wọn mẹ́ lọ́fẹ̀ẹ́. Ẹ lọ fún wọn lọ́fẹ̀ẹ́. Májẹ̀mú ni o. Tètè dé mà. Olúwa rán mi sí ọ. Ìwọ ni ìyanu ọ̀tẹ̀ yìí kan. Ẹ̀sà ìyanu òjijì. Tí ayé a máa sọ pé ṣe ò lọ sògùn owó ni. Ìyanu ẹ máa bọ́lú ẹ. Gbá ìyanu àmì. Gbá ìyanu àmì. Ẹ̀sà. Ẹ̀yà ara Ìlọrin ẹ kú àlejò. 1819-20 Ìlọrin o. 1819-20 nílùú Ìlọrin Ẹkúà ọ̀rọ̀. Ẹkúà ọ̀rọ̀. Aago méjì àárọ̀. 1819-20 Bàbá ti parí ní Ìlọrin. A máa darí sí ìlú Ọ̀fà. Ẹ̀yìn Ọ̀fà ẹ lọ kọ́lẹ̀. 21, 22 and 23.
3: 21, 22, and 23. Ago meji aro ni o ni ilu Ofa Sofoluwe Hall ninu OGS Ofa Grammar School Sofoluwe Hall ninu Ofa Grammar School OGS ni ago meje aro ojo on the 21 on the 21 22 23
4: engineer mi e ja doke lohun
5: is giving thanks to God
6: on lati Olorun se ninu aye egbon mi
5: for great thing that God has done in the life of
6: Sele pe ni 2025 year 2005 to say ni futa lakure
5: year 2005
6: yes sir futa lakure ni final year won o kan dede pe wa lati school ni pe awon ori sheriff ni school lati bi a month a de wa ni awon mo kankan so won ba ni ka ma bo wa a search gbogbo akure a ri egbon mi lati 2005 yen ba wa won titi di 2015 good 10 years lati jade ko nu school la firi won
5: aduro ni final year
6: o ni sa o ni final year so complete 10 years la fi wa
5: ni final year
6: sa final year omo mu
5: adana kaparo
6: so nigba to ma di 2015 to pe 10 years start ri enikan kan pe wa ni eko pe ah o ma dabi pe ohun ri enikan to jo sheriff
5: won jo de eti aseyori won je ko pari aseyori re esa ni baby aluyo ta lene to sami ni gbogbo miran tin taku tini
7: yes
5: ni korita se yori o miran ye subu ni waju ni korita se yori e
8: and the point of breakthrough
5: ejoma mo n gbo yin mo mi
6: so nigba to wa pe wa 2015 yen asa sare lo si eko nigba ta ri egbon mi o ti ya were ata stogu agbe won wa si lorin lati 2015 ko si secretary hospital ta juwe ta debe la be bere si ni toju won o ko sa toju baba nigba to di 2014 so mo ni lati lo ri secretary nurse kan to won ba wa toju won ta ba lo si general hospital
5: okay.
6: Ninu lorin bi ni o so mo sa sala ba pade enikan nibi ta tin soro mo ro pe niyan ti wo ri oke si o ni are mo lekun ri to ri ise iyanu nibe
5: ni 2000
6: what last year 2005
5: 2025
6: yes thank you sir
5: okay
6: ni mo be niyan pade
5: so any suru ma ati 2005
6: lati toju
5: e letin wa
6: be ni
5: wa ri 2015
6: ati 2015
5: le won toju e wo 2025
6: e go
5: odun melo ni e 20 years madness
6: oni
5: oku odun were
6: ni be ni o
5: yawo e na
7: yes sir
5: ọfà wèrè ní kòríta ṣe yọrí.
7: orúkọ jésù.
5: edaleka adabaro fiya.
7: yes.
5: ọfà wèrè ní kòríta ṣe yọrí.
7: orúkọ jésù.
5: gbogbo ẹni fọ sókè yìí.
7: yes sir.
5: iná gbẹjọde lára.
7: jésù. jésù.
5: psychiatric hospital tẹ wá gbé lọ.
6: gbogbo pitan bá ti sọ pé psychiatric hospital ni la gbé lọ.
5: ẹ bá ń gbé lọ.
6: bẹẹni nígbà tí mo wá lọ rí nurse psychiatric hospital kan mo ṣàdé láti lọ rẹ nìyẹn bí mo ṣe pàdé broda yẹn pé broda yẹn ní rotimi mi ló wá sọ fún mi pé ṣé mo tiẹ̀ ti gbọ́ nípa òkòtó and to say the truth mi gbọ́ tó jọmọ bẹ́ẹ̀ ó wá ní mi gbọ́ ṣùgbọ́n mo fẹ́ gbọ́ broda yẹn wá sọ fún mi pé kí n máa gbọ́ rédíò láti january yẹn náà èmi náà wá gbà bí iṣẹ́ tó bá ti di 4:30 ọjọ́ mi sí ní ìlọrin àwọn pẹ́rẹ́ǹtì mi ló wà lọ ní ògbómọ̀ṣọ́ lọ́kọ tèmi wà tí mò ń gbé àtògbómọ̀ṣọ́ mo ti mọ wá program so mo wá gbà tí mo bá ti jí èmi náà máa pray so nígbà tó wá di tó di maybe inú oṣù kẹta ẹ wá àǹtí pé ẹ lọ program ní Ofa ní OGS bí mo ṣe decide látògbómọ̀ṣọ́ pé màá tiẹ̀ lọ wo prophet tí wọ́n sọ yìí gan mo tiẹ̀ fẹ́ lọ wo gbogbo ẹni tẹ́ni yẹn jẹ́ mo ṣá wá sọ́fà láti ògbómọ̀ṣọ́ mo wá sọ́fà nígbà tí mo débẹ̀ program yẹn ni boy sunday okìkí ojí tó ti pọ̀ owó lẹ́nu mo ní eléyìí máa tún ga o màá débẹ̀ so mo ṣá
5: débi
6: bẹ́ẹ̀ ni bó ṣe dé free mo ṣá wá sórí òkè sí òní ààrẹ mọ́lẹ́kún fúnra ara mi nígbà tí mo wá dé mo á sọ fún mi wípé tó bá di september pé a mú ẹ̀gbọ́n mi lọ síbẹ̀ ó ti kúrò náà o àwọn tó bá wá láti pàtà àbí tó bá wá lákàkẹrẹ bí àtàwọn wà níbi tí wọ́n lè jẹ́rìí òhò ọmọlúwàbí ló máa sá káàkiri.
5: ẹyin wo lẹ mọ ẹmọ.
6: òhò ọmọlúwàbí.
5: ẹyin tẹ mọ bọdá yẹn náwó sókè.
6: ẹni tó bá wá látàkẹrẹ bí àtà àti pàtẹ náwó sókè. òhò ọmọlúwàbí.
5: ẹmọ.
6: mọ́mìmí náà wà bí mọ́mìmí wà bí mọ́mìmí nìyẹn ẹ̀gbọ́n mọ́mìmí wà bí àwọn tó lè tẹ̀síbẹ̀
9: so
6: to se pe ti mo ba wa ilorin
9: kile so
6: o ti bu omo mi kan loyan ri ni baba soja
9: okay baba soja lo npe okay baba adugo tell me tell me
6: gbo bi to ma rin lo ni mo se ma rin lele so awa wa ni inu osu kesan yen o je time ti ese
9: canceling
6: wa awon eyan
9: time yen le wa
6: yen la wa so fun wa ni enu ona emi ati baba kan la ba ni enu ona mo ni kesi iru kesi yi awon setu e lowo bayi pe awon le je ka wole emi ati mami ba pe ko pe ta shatter moto lati lorin
9: o to ni o
6: fe wa amen la ba lo taku sita pe a ni pada si lorin se bi to ba sa di aro orun le le je ki a wole sun ba se lo taku sita ni emi ati mami mi ko si orun ati oko sister mi kan awa merin la mu lo la ba lo taku sita pe ti won ba igba to ba se gbe a wo ri oke yi lola emi o wa baba oko to jesu wa Olorun to gbenu baba oko to Jesu o le mi wa sibi ori baba oko to mi ori baba oko to egbon mi ma gba ijanu lole so nigba to daro bi ago mefa won je ka wole nigba ta wole emi mommy mi ati eni okunrin ta jo mu lo tori pa awon obirin o le ka la ba de iwaju pepe kini kan ni mo kan so mo ni oluwa mo ri mi o pe ori oke are mo lekun oni won pe ori oke yi wa ri awa na lekun ba se wa si waju re e ri ni ma fi de waju oko to Jesu gege bi mo se wi na ni agbadura tan ayipo church ngba ta ayipo church a se program tan lojo sunday yen a pada wa se ngba ta se program tan owo to ye ka fi toju e ni month yen ta ma lo fi toju e psychiatrist hospital awa mu lo arororo majemu arororo anu ara oyin a sa fi ra gbogbo kan ba yen la ba ko ri sile pelu sata moto to pe wa ngba ta wa de gbogbo ba se gbadura lojo yen to wa ya mi denu oni pe a chenye mo ara ti amara awon structure to wa ninu church ni awa meta ta tele lo nikan la gbadura ko gbadura ojo ko sugbo owo olorun kan nigba ta wa dele tan awa mu chenye awa fi chenye awa ti pa lati ni osuke san yen ati monu yara kan ba se mo lo goti e ni aro osan ale to ba je tan o ba so di se ororo to ba je tan awa fun ni gbogbo ororo yen laaro ata ba to senda le lori to ba dosan a fun ni gbogbo ororo yen gant ata ba to senda le lori to ba dale a fun ni gbogbo ororo yen gant ata ba to senda le lori ko to sun eyin eyan nigba ti o fi di december iyanu sele gbogbo kan normal pada ni o normal nigba ti baba wa so pe ka ta ba na ti to ni ka ko ebi adura meje pe ojo ti so e ye 2025 yen ba pari pe ka lo gbe ile pe ka lo ri mo mo sa ko mo lo ri mo ojo ro ni ojo mo ni ha woni mi ti so pe ta won ba gbadura tojo ba ti le ro adura ti gba ayo mi ku pe adura gba ni ojo yen bo sa se di January 1 baba tu egbon mi sile awon eyan ba se e mo pe leyin e mo wo boya yo lo boya ko lo egbon mi lo o pada wale lati ojo yen eni to ti su orita to ti su aja kaakiri for good 20 years egbon mi wale ko si wahala lati gba yen omi ni rade a de waju baba ototo sugba de ori oke si oni ara mo lekun o ni awon na lekun e mo mi je
10: Thank you, Lord.
11: For so can call you hallelujah.
10: Hallelujah.
12: Ìpàdé ọjọ́ kẹta mami ṣe ẹ nílùú lẹ́sà.
13: Ìṣòro ìmọ̀ alágbára o àtọ̀sán la ti ń ṣe àtọ̀sán àtàárọ̀ iṣẹ́ wòlíì la fi ń ṣe tó bá wá di alẹ́ òru mẹ́jẹ̀mú ni o òrujọ́ friday mọ́ sun lẹ́sà
14: ilẹ̀ṣà ni kò mọ̀ bọ̀
13: ẹ mọ́ sunlé mọ́mì
14: ilẹ̀ṣà ni ẹ mọ̀ bọ̀ orí òkè sí òní ààrẹ mọ̀lẹ́kún.
13: Wo tó bá wá ní alẹ́ friday àwọn ẹ̀bùn ńlá kan wà tí olúwa ní kí n pín lọ́fẹ̀ẹ́ tètè máa bọ̀ tí wà mú lọlé tí yóò dẹ̀ bọ̀ délé. Olúwa wípé ẹ fún wọn ní ẹ̀bùn yìí ní ọ̀fẹ́ màmá mi ò dé dárúkọ ẹ̀bùn yìí tó bá dé ni yóò tì ọ́ lọ́wọ́ aran mi sí ọ alẹ́ ọjọ́ friday ní ìlú lẹ́sà orí òkè sí òní ààrẹ mọ̀lẹ́kún ìpàdé ọjọ́ mẹ́ta ó máa parí ní alẹ́ friday ẹnìkan ní dáàdì ṣe sóru wa sátidé rárá o bàbá ti ń parí láàárọ̀ sátọ̀dé ó di èkó nìyẹn o sango ọ̀tà ní ọjọ́ sunday.
11: Sango ọ̀tà májẹ̀mú ni sà ọjọ́ sunday ẹ mọ́ mi sí ẹ àbọ̀ ìpàdé lẹ́sà sango ọ̀tà ni mò ń gbé bọ̀ láago mẹ́ta ọ̀sán.
13: Ìpàdé 72 hours ní ìlú lẹ́sà àwọn tó wà ń bẹ̀ ló lè ròyìn.
11: Ẹ wo bí ọwọ́ agbára ọlọ́run ti kọ bó ti kọjá bó ti kọlu àwọn ènìyàn àtẹ̀sà àtọmọdé àtàgbà ẹ wo ìyanu ojú kọrọjú àbọ̀.
15: bo ipade ororo ta loku
16: ato mi majemu ta loku
15: oluwa wipe e ma ko lo sangwota
16: e ko lo sangwota
15: la go beta osojo sunday e lo ma fun won be lo fe e lo fun won lo fe majemu ni o tete de ma oluwa ran mi si o iwo ni yanu ota yi kan
16: esa
15: iyanu ojiji ti aye ma so pe so lo sogun owo ni
16: iyanu e ma bo lu e
15: ba iyanu ami ba iyanu ami
16: esa
15: eyan re ilori e ku alejo 1819 ilori o 1820 ni ilu ilori e ku all ago meje aro 1920 baba ti pari ni ilori
16: a ma dari si ilu ofa
15: eyo ofa
16: e lo kole 21 22 and 23 20 1, 22, and 23.
15: Ago meji aro ni o. Ni ilu ofa. Sofoluwe hall. Ninu OGS. Ofa grammar school. Sofoluwe hall. Ninu ofa grammar school. OGS. Ni ago meji aro. Ojo on the 21. On the 21. 22. 23.
17: Yon tanaf.

0: Ṣogun ní family house ó ti pẹ́ yẹ. Ètò àyàn ṣídà ó rè é lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìforítì ní family house. Lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti tì tí wọ́n ti bu ní family house. Lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìfaradà láàrin àwọn àtọkọ. Ẹ wá wo tó lọ ń ṣe fún wọn. Ṣé ẹ ti kó lọ?
1: A ti kó lọ síbẹ̀. So before kó tó di wí pé Ọlọ́run ṣe ilé yẹn bàbá mi, kò sí nǹkan tí ọkọ mi bá ṣe fún mi báyìí ogun ni. Tán bá ti mọ̀ wípé ẹ̀ pé bóyá ó ṣe nǹkan fún mi báyìí wàhálà ni.
0: Kò sí bí family house lẹ́wà.
1: Àìmọyémọyé ìgbà náà ti pe ọkọ mi wípé nǹkan tó ń ṣe fún ìyá Zainab, torí ìyá Zainab ni first born mi. So wọ́n máa ní wípé ṣóò nìkan ni àwọn àbúrò ẹ wà ń bẹ̀. Kò sí nǹkan tó ṣe mí pé bàbá mi ọkọ mi ń gbìyànjú gan o, ó ń try gan. Gbogbo bùkátà family tó fi máa wọn àbúrò tó fi máa yà ni ọkọ mi ló ń gbé. Kò dẹ̀ kí n ṣe wípé pé bóyá kò sí bàbá o. Àmọ́ mo dúpẹ́ ìmù gan ìgbà míì gan tẹ́mi gan bá ní ìdìwọ̀n kan ìmù gan mo máa ń. Bẹ́ẹ̀ ni pé jẹ́ kí n fi nǹkan tó ń face gan tó ń ṣe gan jẹ́ kí n fi sílẹ̀. So bàbá mi, mo wá dúpẹ́ torí ọkùnrin tí torí mo máa fi ń gbàdúrà fún àwọn ọmọ mi obìnrin pé irú ọkọ tí Ọlọ́run ṣe fún mi òun ni kí Ọlọ́run kó ṣe fún yín ní ọkọ.
0: So o lè gbàdúrà fún àwọn ọmọ rẹ pé irú bàbá wọn ni kí Ọlọ́run pé irú ọkọ tí mo fẹ́ ni kí ẹ̀yin ọmọ mi ó fẹ́, irú ìyàwó tí mo fẹ́ ní kẹ́yìn ọmọ mi ó fẹ́. Ẹ wò bí màmá yẹn ṣe ń sọ pé ó di láíláí pọ̀ngbá. Ọlọ́run mọ́jà wò ríru ẹ̀ ò ní o. Náwó ẹ̀ méjèèjì. Ẹ̀yin bàbá ṣe ń gbọ́, bí ìyàwó rẹ ọba lè gbàdúrà fún àwọn ọmọ rẹ̀. Mo ti pàdúrà yẹn ní ọjọ́ kan tí ọba lè gbàdúrà pé irú ìyàwó irú ọkọ tí mo fẹ́ ni kọ́ yàn fún ẹ̀yin ọmọ mi. Tẹ́ ẹ bá jóbìn, a jẹ́ pé òráyé wá, a jẹ́ pé kà ní ọ́, a jẹ́ pé ọkọ yẹn ò ṣe dáadáa tó. Èmi ò ní wàásù wà, ṣé gbogbo ohun tí mo fi ń wàásù inú tẹ́ ń sọ lónìí náà ni? Mo ti wàásù jìnnà ju kí n ṣẹ̀ṣẹ̀ tún mọ́ tẹ́pẹ́pẹ́ wàásù lọ. Tọ́dún yìí parí o, ẹ̀ ní wàásù kankan ni tí màá múre. Òun ló fi jẹ́ pé ìwọ sísà tó ti máa rí gbàdúà ọkọ tí màá fẹ́ jẹ́ kí n lè fi ọlá rẹ̀ tọrọ fún àwọn ọmọ tí n bá bí. Ìyàwó tí n bá fẹ́ Abrahamu ni ẹ lọ sílé ìyàwó mi, ẹ lọ sílùú ìyàwó mi, ibẹ̀ ni ẹ ti lọ bá mú aya fún ọmọ mi Isaac. Irú ìyá wọn ni mo fẹ́ kẹ́ ẹ bá mi fẹ́ fún ọmọ mi. Àwọn obìnrin nìyẹn. Náwó àṣẹ tí máa tún ayé èèyàn sọ di dáadáa. Ẹ máa wo àwọn 2000 tí ó ṣe àmì yàtọ̀. Mo ní kọ́ já wọnú ẹ lọ. Ṣáájú anybody jókòó. Ṣé bísọ̀ọ̀sì rẹ̀ olóògùn ni? Ẹ já mọ̀ sògùn yẹn lọ. Káyé yóò sì máa dá sí.
1: So ìgbà tí a fẹ́ kó lọ sí sáìtì wa, àwọn kan wá ń sọ wípé àìpé ṣé ìwọ nìkan lè dágbébẹ̀ yẹn bá ilé yẹn tóbi ju o. Mo ní kò sí ọkọ.
0: Bẹ́ẹ̀ ń gbé family house ẹ̀yìn àti ìtàlẹ̀ jọ ń gbé inú wọn.
1: Èmi àtàwọn àbúrò ọkọ mi. So inú rúùmù kan lèmi àtàwọn ọmọ mi ń wà. So ìgbà tó wá tí Ọlọ́run wá ṣe ilé lè wọ́n wá ń bèèrè pé ó ti tóbi jù fún ẹ o.
0: Ẹ jẹ́ mi yín question kan, ṣé ilé òun tóbi jù fún yín?
1: Kò tóbi jù torí mi mò ń gbàdúrà pé ìwọ Ọlọ́run kò fàyè gbà mí inú yàrá. Èmi ni mò ń gbàdúrà pé ìwọ Ọlọ́run fàyè gbà mí torí inú yàrá tí ó ti hó ìwọ Ọlọ́run fàyè gbà mí.
0: Níbi eléyìí nǹkan nítorí táìmù ẹ mọ̀ wulẹ̀ sọ nǹkan kẹ́mi ọmọ bí níbi ètẹ́ ẹ dé ní ìsìn nǹkan.
1: Ọlọ́run ifá àtẹ̀wò

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: The time is 6 o'clock.
2: Ago mefa ti lu.
3: Hey, your marubo ojo.
4: Yes sir.
3: Si alafia lewa.
4: Alafia ni sir.
3: Alafia Kristi koni fi sile.
4: Amen.

ni ọmọ arúgbó ọjọ́ ẹgbọ́ ìtọ́ni tí mo gbà lórí òkè ó jáde sí mi pé kí gbogbo ènìyàn kó rú ẹbọ àánú iṣẹ́ tó ń ṣe àtọmọ tó bí tó ò bá rí àánú gbà lórí wọn kí wàá lo ṣiṣẹ́ fún ẹni tó kàwé tí ò bá ráàánú ó kàn dé ká lásán ẹ tọrọ fún àánú lásìkò òṣèlú tó tún súnmọ́ yìí ẹ bẹ̀bẹ̀ fún àánú ẹni tí ò ráàánú gbà nǹkan lè ṣe tẹ́ ẹ bá ráàánú gbà iṣẹ́ díẹ̀ owó ńlá ti dé ó ní pé kí ẹ tètè ntẹ bá lágbára kò sẹ́nikẹ́ni tó sọ fún ọ pé iye báyìí dandan láni kó sọ ọ ìwọ ló mọ irú ọrẹ àánú tó lágbára san sínú arúgbó ọjọ́ God's Covenant Prayer Ministry ni ó gbé jáde o Access Bank dẹ̀ ni mú báyìí kó account number yìí sílẹ̀ ẹ̀yin tẹ̀ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ kú oríire 1-9-6-6-8-3-4-0-2-5 Access Bank ni ó gbé jáde God's Covenant Prayer Ministry ẹbọ àánú ni o sá àtọrọ àánú lórí iṣẹ jẹ ẹrá àánú lórí ọmọ jẹ ẹrá àánú lórí ayé mi ọlọrun bẹbẹ fún àánú kó san ọrẹ àánú ẹ gbọ account number ilé kan sí pápápá 1-9-6-6-8-3-4-0-2-5 so le ru ẹbọ àánú lórúkọ Jésù wá kàánú níbi tó lérò. Dúró dáadáa ọmọ ọlọ́run. ọmọ arúgbó ọjọ́ mọ̀ sojo. Tí ọkàn balẹ̀ bàbá rẹ̀ bẹ̀lẹ̀ yẹ. O kì í sọmọ lásán. O ní ọlọ́run nígbẹ̀jọ́. Fún mi lẹ́nìkan tó lọ́wọ́. Ó dàbí pé ogun ayé ẹ̀ fẹ́ parí lórí. Nà owó ẹ̀ dáadáa. Ó dàbí ẹni pé àwọn àjẹ́ tí ń yọ yín lẹ́nu fẹ́ parí lálẹ́. Sorí tó bá ìsàmì mẹ́ta. Mi ìmọ̀ bógun ẹsẹ̀ tóbi tó ìwọ tí wọ́n máa ń sọ fún ọ pé kí ló ṣe Nàìjíríà ṣùgbọ́n ogun lé òjò lọ. Ìwọ tó sọ fún ọ wípé ọmọ ológo ni ẹ́ ṣùgbọ́n ogun lé òjẹ̀ kọ́wọ́ ẹ tẹnu. Ẹ wo nísìn ọmọ ológo tí ń jẹ gbèsè. Ọmọ ológo tí ọ̀rọ̀ ń jẹ. Tó bá dé bí wọ́n àárín èrò náà ti fọ̀ jáde pé ẹ wo arábìnrin yìí o. Ọmọ ológo ni o. Ẹ wo bọ̀dá yìí o. Èbò lọ yẹ kọ́ bá jẹun. Ẹ ògùn ọ̀wá dà. Ole mi jẹ látànà. Ada kọ́lọ́njú sàmì. Gbogbo òṣòro ẹyẹ ọmọ àparí lónìí. Ìlọrin o ní Sunday ọ̀sẹ̀ yìí gbogbo ènìyàn tẹ́tí sílẹ̀. Ẹ lọ mú àwọn irinṣẹ́ yín wá fún àdúrà. A gbọ́dọ̀ ya gbogbo irinṣẹ́ àwọn èèyàn sí mímọ́. Ẹ máa bọ̀ lárúgbó ọjọ́ ní Kílàńkó Junction Ofa Garage. Tá a bá ti wádé, ẹ má gbàgbé pépà kan tẹ́ ó kọ iye owó tẹ bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run arúgbó ọjọ́ sí. Ẹ mú wá a dẹ̀ fi ìfàmìróyàn ta òróró sí owó tí ẹ bá kọ pé ẹ fẹ́ yẹn. Èmi gbàgbọ́ pé olùdáàdè mi ń bẹ láàyè. Ká pàdé aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá wàá lò ń lọ arúgbó ọjọ́ ní Kílàńkó láàárọ̀ Sunday. Tó bá wá di Wednesday ọ̀sẹ̀ tuntun yìí Wednesday yóò ti kọjá erejù gbogbo ènìyàn a ó ṣe ogun méje gbáko pẹ̀lú orí ọ̀fẹ́ arúgbó ọjọ́ nínú ayé gbogbo ènìyàn ẹ lọ gẹ̀ ti pure water méje a ó mọ mú ẹyọ kọ̀ọ̀kan ìkíní lógun ìdílé bàbá a ó fi ra gbogbo ara wa fúnra wa a ó pèsè látorí pẹpẹ lẹ́yìn ó bá fún ọmọlẹ̀ tó bá fọ́ ogun lé bàbá sẹ́ tí ò bá fọ́ ajẹ́pogun yẹn stubborn a wàá mú kejì ó di ogun lé ìyá bá a ṣe ṣé nìyẹn dórí omi kẹta ogun òsì títí dé ìkeje a mọ̀ fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ẹ múra àdúrà ìsọjí ńlá lọ́wọ́ láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tuntun ta fẹ́ wà yìí ẹ mọ̀ bọ̀ aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá wàá lò lọ sí arúgbó ọjọ́ tó wà ní Kílàńkó Junction side of a garage ló wà ní Jẹjẹ Street Kílàńkó Junction arúgbó ọjọ́ máa bọ̀ ń bẹ̀ àárọ̀ Wednesday èṣù.

0: dídé o, iṣẹ́ ti gbéra, ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport, Lago Sport, Lago Sport, àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹsẹ̀ kíkàn, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport, Lago Sport, aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku máa wù lórí pápá. Diamond FM, Lago Sport, Lago Sport, Lago Sport, Lago Sport, wos wos magọ mafọ gbéra mákẹ́ra, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Taken a pace by Ismaila Sarr! Oh, that's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!
2: Gbogbo ẹ̀yin olólùfẹ́ mú àdúgbò yìí, ẹ máa gbọ́ Lago Sport ní Diamond.

ma ya mi bo ba se wole nkan meta lo ma lanfani lati ba mi se bo ba se wole ma ba ndobuta ko wa ma ba nbo si asia o ko lo fa je ko ri mi wo kan ri mi gbo ka kiri tubutu ro le agbalaye leyin na ipa gba bolu to ba tu ọmọ ìyá mi fi ṣọwọ́ sí mi ṣé mọ́ bi tó láǹfààní láti ṣẹ̀gẹ̀rẹ̀ sí láàárọ̀ tù ni tó ti ń wò lágbà bẹ̀ ṣé jù bẹ́ẹ̀ lọ o kò yẹ mo gbé bọ́dì kúrò lágbà bẹ̀ yẹn nítorí ìjọba àkókò ó dandan ẹgbẹ́ bọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà eléyìí àjọ nfl tẹ wọ́n ń wòye ní kọ̀ọ̀kan èjèèjì pé pọ́ ṣe é ṣe kí wọ́n padà gbé wá o èèyàn sórílẹ̀-èdè nàìjíríà láti wá máa gbá bọ́ọ̀lù fún wa láti inú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù brentford ni tó jẹ́ agbá bọ́ọ̀lù lápá yìí èèyàn michael kayode wọ́n ti fọ́kọ rẹ̀ lẹ̀ èèyàn wọn ti nominate orúkọ rẹ̀ ni o èèyàn gẹ́gẹ́ bí ìkan lára àwọn agbábọ́ọ̀lù ọjọ́ wẹ̀wẹ́ gbọ́nsá ìgbábọ́ọ̀lù ọdún 2025-2026 nínú ìdíje líìgì lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì nìyẹn o kayode ọmọ ológo tí ń lo dọ́là tó jẹ́ wípé òun àtòkọ àwọn agbábọ́ọ̀lù bíi mẹ́jọ òun ni wọ́n fi léde léta tiritari orian chiyek nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city tèmọ́ni kò órèlè nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city bákan náà àti matos fernandez nínú ikọ̀ agbábọ́ọ̀lù west ham united àti lewis hall nínú ikọ̀ agbábọ́ọ̀lù newcastle united tèmọ́ kobe milo nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester united àti elijina krupi láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti bournemouth àti alex scott nínú ikọ̀ agbábọ́ọ̀lù bournemouth làwọn yẹn wà àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fowókọ wọn léde nìyẹn o wípé ó ṣeé ṣe kí wọ́n gba àmì ẹ̀yẹ ìyẹn young player of the season nínú ìdíje premier league gangan bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ìyẹn fọmọ ọdún mọ́kànlélógún náà tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà ìyẹn kayode ó yẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì kúrò lágbà bẹ́ẹ̀ kí n padà sọ́dọ̀ obìnrin ùsọ̀fọ̀ nítorí pé alayé kẹ̀dẹ̀ sọ̀rọ̀ kan ṣàlàyé èèyàn nípa james osimhen victor james osimhen nìyẹn o ó ní ẹgbọ́ ó ní sẹ́rí victor james osimhen ó gbọ́dọ̀ nílò láti gbé ìgbésẹ̀ láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tó bá ń díje tó bá ń compete dáadáa ìyẹn bákan gbọ̀n nínú ìdíje ti uefa champions league ó níyẹn gangan lògùn ọmọ ológo lálàyé tí yóò fi tàn yẹn dẹyẹdẹ gbòòrò ayé gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ń gbà kan àná ìyẹn obìnrin ùsọ̀fọ̀ bó ṣe ń gbé àmọ̀ràn kalẹ̀ èèyàn fún atamátàsí ikọ̀ agbábọ́ọ̀lù super eagles tilẹ̀ tiwa ó ní gbéra kúrò kó gbé bọ́ọ̀dì kúrò èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti galatasaray kó wá ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tó jẹ́ wípé wọ́n mùchìmùchì wọn ó dá mùchìmùchì dáadáa nínú ìdíje uefa champions league láti pé kí ògo àgbáyé kó má bá wọ ọkọ nìyẹn o gẹgẹ bó ṣe lọ lágbà bẹ yẹn ó lè mí jẹyìn tèmi lónìí fẹràn jogi ó yẹ gbàgbàgbà láàrẹ buure ẹ mọ pé tá a bá ń sọ nípa eré ìdárayá kì í ṣe pé ká gbẹnu gba bọọlù aláfẹsẹgbá nìkan ẹ jẹ kí n lọ sọdọ àwọn eléré orí ọdàn ìyẹn torílẹèdè wa nàìjíríà níbi ìdíje african athletic championship eléyìí ti lọ lọwọ ìyẹn lórílẹèdè ghana nílùú accra ó dẹpẹ́ gbàgbà eléré ayò ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà tó bí àmúsàn aláyé ti fi dùnú rẹ̀ hàn kódà ó kẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba lókè eléyìí tó fún láwùrẹ́ ọ̀fẹ́ ìyẹn láti pé kó gbà mẹ́yẹ góòdì níbi eré ṣíṣàn eléyìí tó jẹ́ wípé ń wáyé lórílẹ̀-èdè ghana.

ẹyẹ bu ìdíje tẹnísì nìyẹn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni yóò kẹ̀dẹ̀ wáyé lágbàbẹ̀ láàrin ọjọ́ kejìlá sí ogúnjọ́ ó gángangán ní ìdíje CBN National Tennis Championship tí ó wáyé lẹ́yìn náà láàrin ogúnjọ́ sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ó ní ìdíje Dave Nutcher National Open tí ó kẹ̀dẹ̀ wáyé gẹ́gẹ́ bí àwọn olùṣètò àwọn ìdíje yẹn ṣe sọ̀rọ̀ ṣàlàyé wọ́n ní gbogbo ẹ̀gbogbo lórí àti lè mú pé kí àwọn tí wọ́n ń gbá tẹ́nísì lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n jẹ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́ kí wọ́n bá lè láǹfààní láti máa ṣe gbẹ̀kìrì láti máa gbáradì kí múṣemúṣe wọn kó ba lè máa dá múṣemúṣe nìyẹn o kàn lè kọ̀mpìtì ìyẹn pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn lágbàáyé wọn nídìí abágangangan nìyẹn elé tí wọ́n fi gbé ìdíje yẹn kalẹ̀ ó ṣe jẹ́ nìyẹn ó yẹ fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó ti yá nílẹ̀ òkèrè Fàmí Abdulrasheed Adélábù Jàgàbán àló ti yá nílẹ̀ òkèrè ẹja máa lọ́bẹ̀ ọ̀tún bá lékà àjàdì àwọn tí Manchester United Manchester gbẹ̀gbẹ̀gbẹ̀ ó ti yá lágbàbẹ̀ yẹn ó yẹ gbọ́ mi dáadáa abúlẹ̀ ṣówó olèṣà ó yáṣẹ́ ti ṣetọ́ṣẹ́ ti wọ búùtù ṣèyí lọ́mọ ọ̀gá láníta gangan ó yẹ gbọ́ mi dáadáa àjà sọ́rì wáyà ó yá jájọ lọ nìkọ̀kọ̀ èjèèjì olúwájú òjò alájì wájà dẹ́jùmọ̀ ẹjá máa lọ sílẹ̀ òkèrè tí mọ́ bàbá ṣe sí ní gbogbo àsàdá ó yẹ ẹjá máa lọ sílẹ̀ òkèrè kí reverend doctor ọlọ́ládé láti ní ìjọ first baptist sùúrù lérè ńlẹ̀ lọ́rin kẹ́ wọ́n tún fàdúrà tì wá lẹ́yìn kọ́hún bó ṣe máa jẹ́ nìyẹn ẹjá mọ̀ látọ̀dọ̀ àwọn agbábọ̀lẹ̀ lẹ́yìn lórí kan kéré ìyẹn tẹ́nísì gangangan nìyẹn nẹ́ torí pé lánàá nẹ́nu ìdíje èlé tá a mọ̀ sí Italian Open Jack Sina ó tún láǹfààní láti jẹ gudugudu méjì àti yàyà mẹ́fà gẹ́gẹ́ bó ṣe jáwé pé kiri àkọọ́lẹ̀ Novak Djokovic àlàyé bá ó tún parẹ́ o gẹ́gẹ́ bí tarẹ̀ gẹ́gẹ́ bí agbábọ̀lẹ̀ lẹ́yìn lórí kan kéré elé tó jáwé pé yóò láǹfààní èèyàn láti dé ìpele elé tá a mọ̀ sí ATP Master èèyàn 1000 gangangan nìyẹn o tó sì jáwé pé ìjáwó olúborí tẹ̀léra wọn nígbà méjìlélọ́gbọ̀n ẹ̀yàn 32 straight victory ó gangangan ó ní jacksina tó ti láǹfààní láti ní o nítorí pé lọ́jọ́ tànà ní ìdíje Italian Open ìpele tó kọ́gun sí àṣekágbá semifinal àbí ìpele quarter final oje ó lọ ti láǹfààní láti tẹ̀síwájú tari andy rublev pẹ̀lú àmì ayò mẹ́fà sí méjì mẹ́fà sí mẹ́rin ìyẹn lọ́jọ́ tànà ó yẹ congratulation to the jackson ìyẹn lápá abẹ̀yẹn ó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé ó gbé bọ́dì ó gbá bẹ́ẹ̀ lágbo ti tẹ́nísì yẹn gangangan ìrànwọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù tẹ́nísì tẹ́lẹ̀ rí rafael nadal ó ti jẹ́ kó di mímọ̀ ó lẹ má fọ̀rọ̀ kọ́rọ̀ kan lọ́rùn wípé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ kiri wípé mo fẹ́ díje dupò ààrẹ nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù real madrid ó ní kò jọ́ lákẹ́ kò jọ́ lóko gẹ́gẹ́ bí rafael nadal bó ṣe yànnà yẹn ní kókó ìyẹn lọ́jọ́ tàná ni mo jáyin tèmi bẹ́ta ó yẹ já lọ ságbo àwọn kànṣẹ́ àwọn tí ń kànṣẹ́ ìjádowó ìjádọ́là ń gbora ayé lọ́wọ́ tá a wà yìí àjọ WBA wọ́n ti fún tari Oluskada Usyk wọ́n ti fún lórí ọ̀fẹ́ o wípé kó wá ṣègbè èèyàn lẹ́yìn bàǹtẹ̀ eléètò gbà super heavyweight gangangan nígbà tí ó máa láǹfààní láti kojú tari Rico Valverde èèyàn lọ́jọ́ kẹtàléní ogún oṣù tá a wà yìí àmọ́ débọ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wọ́n ní ẹ̀gbọ́ torí ìjà tó fẹ́ jà yìí Oluskada Usyk àwọn ìlànà àti àgbọ́yé ó gbọ́dọ̀ wọ́ra o ìyẹn terms and conditions gangangan gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ ṣe lọ ń gbòrúngbòrò ayé ìjà yẹn ní òwáyé ìyẹn ní pyramid of giza ìyẹn lórílẹ̀‐èdè egypt gangangan lọ́jọ́ kẹtàlélógún oṣù tá a wà yìí ó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé ó jẹ́ mo ti gbé bọ́dì kúrò lápá abẹ̀ yẹn ó di bóre ó dàgbò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lápá àbí nìyẹn ẹ̀jẹ̀ kọ́kọ́ mọ̀ èèyàn látòrí ìlẹ̀dẹ̀ brazil nítorí pẹ́ẹ́nì tó jẹ́ olùkọ́ni wọn lọ́wọ́ tá a wáyé bàbá àgbàlagbà kálọ́ asọ́lọ́ọ̀tì aláyé ti tọwọ́ bọ̀ àdéhùn láti fẹsẹ̀ rẹ̀ lójú sí èèyàn pẹ̀lú ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè brazil nìyẹn dàmí ń sùn sí ó dọ́dún 2030 èkó tó di pé àdéhùn yẹn ó kẹ̀dẹ̀ máa tẹnu bodò tẹnu epo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé tí wọ́n kọ sójú òpó ayélujára ó lè mí láǹfààní láti farabalẹ̀ jẹ́yìn tèmi bẹ́ta ó ṣe jẹ́ nìyẹn ó dẹ́gbẹ́ gbàgbà ẹ̀jẹ̀ lọ sínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Manchester United ó jágbèjì ẹ̀yìn ti Manchester United ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi bẹ́ta ọdẹ ìlú ìlọrin mo rí ẹ lápá abẹ yẹn mi gbọ́kú ẹ àwọn ti Manchester gbẹgbẹ́ ẹgbẹ́ ó yẹ prince ní gbogbo fi olú pharmacy ní gàǹbarì mo ti rí ẹ

0: kú ojúmọ́ káàkiri àgbáyé tẹnu gbọ́ kàn ní diamond fm asikú jimo olóyin tó ní lágbára ọlọpọ láṣẹ
1: adẹnu
0: akéwì ni orúkọ tèmi lópin ọ̀sẹ̀ yìí ni league orílẹ̀-èdè netherlands france àti germany ni yóò wà sópin so ó túmọ̀ sí pé ìfẹ́ àgbáyé wọ́n ti ń gbára dénú àwọn tó kú náà pàápàá fi di ọkùnrin tó ń bọ̀
1: méjì méjì ló kù
0: ní kaluku náà wọ́n fagilé gbogbo ẹ̀dá ó débi kùnkùn lónà nù fi àgbáyé ló kù pẹ̀lú orílẹ̀ nàìjíríà à ní lọ ṣùgbọ́n àrùmọ́ra bíi goli náà ni
1: àrùmọ́ra bíi aṣọ
0: kò jù bẹ́ẹ̀ lọ
1: obi náà sọ fọ ó ní tí nàìjíríà ó bá gba ìdíje ìgbàlejò ìdíje ìfẹ ẹyẹ ilẹ adúláwọ ó ní àwọn kankan nílò láti ṣe ó mẹnuba pé a máa ń náwó sí pápá àṣírí ó ní ṣùgbọn a kì í bójútó wọn ó ní alákẹ maintenance kọjọ ó ní a nílò láti bójútó àwọn kan.
0: ó ní pọ́ǹsì láàrin yẹn tó dípẹ́ rí pé nàìjíríà àwọn kọ́kọ́ pàṣírí náà kì í mójútó now orúkọ wa kò dé liberty one ìbàdàn ní ìsìn látọdún 1961 ló ti wà ńbẹ ọdún 1999 ló ti gbàlejò ìfẹ ẹyẹ kankan tó ti kà kankan láti nàìjíríà 99 àpáti ìbejì àjẹ now ìdẹkọ ní ti tó wà nílùú èkó 1973 náà ṣì nígbà tá gbàlejò ìfẹ ẹyẹ ilẹ ìfẹ ẹyẹ áfíríkà ìyẹn all african games ẹlẹkẹta ni ẹkọ àṣìlẹ ti súlẹ nílùú èkó bó ló ṣe rí ní ìsìn kò ṣeé lò mọ now 303 tìlú àbújá tá gbàlejò all african games ẹlẹkẹje kọjá òun náà dá nísìn àrílò ìtawà ń rílò nísìn ni òní tí wọn kọ nílùú uyo tí state government wọn mẹ́ǹtẹ̀ rẹ̀ fúnra rẹ̀
1: àbúgbọ́n
0: ìfọ̀nà àpapọ̀ ló bá ní ìyẹn náà nísìn ó ṣe ṣe kó náà ti kótókótó dẹnu kodò ẹ̀wọ̀n tìlú kano sábàjá ti dà ọdún 1999 náà ṣí tàbí ó ti
1: wọn ṣòdì abiola mbẹ́mbẹ́ lábẹ́òkúta
0: ilé ìtàfi ó ti ọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọgọ sin abacha na aro na le ba ti pe ti government won to maintain re so e di pe o so fo ori so I see maintenance culture lo ko ba wa lo le Nigeria kilo fa ta fi le ri embe ta sa se do mi ko ta fi le ri maintain lati 1973 season a ri maintain ita ko lo la ante gan labuja gan a ri host matches mo so emi eleyi o je o dun to dun wa sugbon sada mo lo ni ile gesi oni pe to ma ti gba lejo ifiji kan kan kan to mai to won wa hand of awon stadium yen le awon gba bolu lowo e o ma ile ko osman city lo ni sin 102 ni won lo fi host all the commonwealth games mo de pare e bayi won na pe ni ti manchester stadium won do barely man city lowo ile da fi host world olympics won do barely west ham lowo so awon club yen ma maintain re wo san siro ni sin joba ilu milan lo ni
1: e meji na le pe
0: e joba ilu milan lo ni bo won do barely am lo ka ma lo tara ma lo ko be maintain re so bo to wa be ni pe sawon kan pa se awon club nigeria se won le maintain awon stadium yen sa gan di sa gan
1: ro master si nbe won lo stadium
0: pa pa se na won la ni ani pe papa e stadium ijoba kan do barely awon club lowo bo musa club yen na joba na lo ni so bi ti wahala wa niyan so aro joba papo lori ati mamoto wa pa ju lo yen kan lo hand by the private sector lowo ni so that awon na ma ba maintain re so yen kan ni point dan ni so kan ka ti lo staff kan ge akon awon papa se re mefa to da
1: to duro re
0: mi la ko yoro mi la ko da ko bayi nisin leyan ko da sa pa bi o awon nikan da awon to jomo jojo se
1: jojo lo se yin lola ni Manchester City ati Chelsea o gba ball kile europe o sele
0: odun dan awon 2021 ni Chelsea na Man City mo kan
1: wa Champions League Champions League
0: so record kan ti so pe Chelsea ma won lola ise yanu ni mereku ni
1: okay asekagba meji ni won ti jo pade seyin
0: be ni
1: won pade ni EFL Carabao Cup Man City na won pade ni UEFA Champions League Chelsea
0: na won tan awon ni an so odun marun seyin
1: ngbati kino poruko e ti Chelsea lati 2019 sibita wa yi lo ye pe won tin di asekagba mefa telira won ni Wembley to ye pe won padanu
0: be ni so Wembley again se pa wa sele to so na fun Chelsea
1: e ja ma wo
0: bo lo wa le pe kan pa
1: won lo la won ti gba league won ti gba Carabao Cup won ti gba FA nbe na
0: ni be na e bo ti pe
1: e so lo do mi 18 ko ni won da FA Cup
0: class omo to bin gba omo to was secondary school
1: 0913656952 e ja mu pe g
2: Ah,
1: o ko yin bo le ti pe
2: emi ogbeni ba sai se
1: ti lo ma sele lola papapa
2: o ko mo ki so ma na ma si
1: se e na ma si ti
0: ko ti wa la
2: e ti mi na ali confess you ati o fa eni gba
1: o da
0: ati ni gba ko ke ni mo wa
1: 0913656
0: ati godo yin we ni kora ni olohun si je
1: ji
2: ma sun
1: o ko yin bo le ti pe
3: ibi to ba jasi lola ni o
1: ka gba ka ro mara bi aso
3: boya ma boya jesi ni o ma siti o ti ba le o
1: eso eso ko ni o da e ja sare gbe kini o lo ko baba jesi ati bami abdurashid adelabu te ma abule sowo ati ajaskori waya oga la gbogbo jesi mo mo pe won ni doju ti wa e ja sare ganu si jesi Ma City 0916 9500436 0916 9500436 Emma fi prediction yin Emma fi show sori number 0916 9500436 mo mo pe awon Chelsea
0: agba ja wa ko la predict o don mo pe nkan ju kan lo o e wa la pa lojo won ba se je ka se for the winner e ko mo la bi goli na o je mo le lagbara olohun
1: alaye nipa Champions League final to ba di lola e mo bi a se ma npade o ja yin tan bo se ma je gangan e ma gbagbe 0916 9500436 e fi a te ranse prediction yin e fi sowo si wa lapa be opo pataki lowo gbogbo en te wo wa lojo opo aye lujara ati gbogbo en te pe wole e so ngo popo popo e jira segun ile to lo
4: omi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye dera igboke gbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si remi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomi plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje komode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
5: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil lépo ẹja sí i ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí, èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: ẹsìn wọn ni ọmọ sọtọ fún ẹ ni bẹyàn bá sọ gọngọ sílù ìlú ó sì pọtọ fún ẹ jáde wí n tọ fẹ wí.
1: ọjọ́ ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ ẹtì àbámẹ́ta ọjọ́ ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ bóyá ká ti kọ́ fún wọn àwà ọ̀hún alẹ́ tí ń jó báyìí ìwé ìròyìn a máa wá sọ di ìròyìn. A máa sọ
0: di ìròyìn yọ sí rẹ́kọ̀dù tó à ń ṣe yìí.
1: A máa ó ayẹyin máa mọ náà ẹ.
0: Ṣé bá mi yàn sí
1: láti lọ. Àwọn DJ YK múlẹ̀ wọ́n máa lè sọ bíìtì sí.
0: Irọ́ ni o.
1: Àkọ́ṣe àìkú ajé ṣe rí iléeṣẹ́ Dangote nínú wèrè the punch.
0: Ṣé ìròyìn ló ń kà yín?
1: Aláì mo ti ní inspiration.
0: Kí n déètì òní.
1: Mo ń wọ studio.
0: Kí n déètì òní.
1: Àní mo máa wọ studio. Ìwọ máa wọ
0: orí.
1: Owó dé.
0: Èmi ò tẹ̀lé
1: ọlọ́ mo wọ studio lọ mo ń bọ ẹ jẹ ọmọ kìnyìn kú ojúmọ
0: lọndì fífi
1: ẹ kú ojúmọ kí lọjọ lọndì
0: fífi ọmọ ìgbọ́ kánsẹ́lì
1: kí ló ṣe
0: bá kàròyìn
1: wọlé mi wọlé mọ
0: kí ló dé
1: a ní kò wọlé
0: ló ní ọbọ
1: ọta òtípa spirit
0: ó yàgbé bọ́dì ọjà ìyàwó yẹn ti ń retí
1: kí ló kàn ẹ
0: mọ bínú
1: ẹ jẹ ọmọ kìnyìn ká máa kìnyìn ká máa.
0: Mo rẹ̀ lọ́wọ́ ni
1: o. Ó yá pásítọ̀ wọlé fún mílẹ̀.
0: Mo rẹ̀ lọ́wọ́ ni o.
1: Gómìnà Ọláyínká Ajá Adájọ́ Adédìmú ń jẹ́.
0: For short. Ẹ kú ojúmọ̀ ẹ tún kú ojúmọ̀ ọdún gbogbo àyíkáyé tẹ̀tí ń gbọ́ wa lójúmọ̀ tù ní àwọn ọmọ ìdùnnú àtúgbò ń tẹ̀ mọ́ jẹ́dẹ́ òní ní ọjọ́ ọjímọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ̀yin náà wo kàlẹ́ndà yín ọlọ́run ṣeun omi dẹ̀ tí ń dẹ́gbin gbin lórí ọ̀dàn omi ó mọ̀ gbọ́ kánsẹ́lì délẹ̀ ó sáré wo kàlẹ́ndà 15 ló bọ́ sí. Ẹ̀kọ́ gbọ́dọ̀ àtúpalẹ̀ ìròyìn ó mọ̀ tún ṣógun bá ẹ jẹ́ àjọmọ ọyọ ọmọ lójúmọ̀ tù ní ìsinmi ọ̀làrẹ̀wájú òye wọlé o.
1: Ó dá àwọn òwe ìròyìn tó kọ́ wá sóde lójúmọ̀ tù ní mo ní ìwé ìròyìn the punch mo ní the nation mo ní daily trust mo ní the punch mo ní the channel tv. Mo dẹ̀ ní ó ti yá àwọn tí mo bá sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ lọ.
0: Yeske leadership ń bẹ́ẹ̀ bí punch ń bẹ́ẹ̀ bí the nation bẹ́ẹ̀ bí ojú òpó channels wọ́n gbàbẹ̀ kọjá Nigeria Tribune òun náà kó agbádá rẹ̀ ríẹríẹ jáde lójúmọ̀ tò ní ó daily post náà òun náà rọjú kankan síwájú mi bí ìsọmọ ló kọ ni ọ gba balance rẹ̀ lọ́kọ̀ kejì bó ti ń lọ làwa náà ń tẹ̀lé omi náà o.
1: Ẹ jẹ́ mú kí ni àwọn nínú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ̀ tò ní ẹ olórí ọkọ̀ káfàtà ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti ní ibi tí àgbàlagbà bá jókòó sí ó ní wọn bá rí láti bẹ̀ bọ́mọdé bá máa gúngi kódà kó gúngi ọ̀pẹ ó ní kò lè rí o ó sọ̀rọ̀ gbéra ẹ̀ lẹ́yìn lórí bí ìṣèjọba rẹ̀ bí ó ṣe ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ iléeṣẹ́ ìfọpo Dangote ó jẹ́ kó di mímọ́ ó ní orílẹ̀‐èdè Nàìjíríà ojú wa ò bá ti bọ́ kábọ́ pé àìtórí làásìgbò ogun tó ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè ọ̀rẹ́ epo rọ̀bì ó ní ká sọ wípé a ò ní rìfáínárì kankan lórílẹ̀-èdè yìí ó lójú wa ò bá ti bọ́ ọ torí wípé àwọn orílẹ̀-èdè kan lágbàáyé ni wọ́n ti ń kẹ́rọra lórí ọ̀rọ̀ epo rọ̀bì bí mo ṣe ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ ìfọpo Dangote ó ní ṣe rí wípé ìgbésẹ̀ tó lóorin ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló fọwọ́ rẹ̀ yìí lánàá ọjọ́ ọjọ́bọ níbi ìpàdé àwọn olórí iléeṣẹ́ eléyìí tí wọ́n pè ní 13th African CEO Forum lórílẹ̀-èdè Rwanda níbẹ̀ nínú Tinubu ti jẹ́ kó di mímọ̀ ó ní ọ̀gọ̀rọ̀ àwọn èrò ló ṣe wípé epo rọ̀bì òun ni wọ́n gbẹ̀mí lé gbára lé fún ìgbé ayé wọn lọ́tún àti lọ́sì ó ní fún ìdí èyí ó ṣe kókó fún orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ ìfọpo tiwantiwa bíi ti iléeṣẹ́ ìfọpo Dangote punch ìwé ìròyìn tó sọ di mímọ.
0: Ó dá owó pẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di wọ̀ nínú ìwé ìròyìn leadership tó jáde lójúmọ̀ tò ní kí ni wọ́n wí kí ni wọ́n sọ ní gbòòrò ayé o. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ilẹ̀ wa Nàìjíríà pẹ̀lú ilẹ̀ Germany ni wọ́n wà ti tọwọ́ bọ ìwé àdéhùn tó níṣe pẹ̀lú ìdàgbàsókè tí owó rẹ̀ ń lọ bí àbàtẹ 65 million euro ni wọ́n mọ̀ fi ṣẹ̀rí ẹ̀ lójúmọ̀ tò ní o. Ẹni tí ṣe mínísítà fọ́rọ̀ abẹ́ ètò ìṣúná ohun ato àti ìlànà tó rọ̀ mọ́ ètò ọrọ̀ ajé nílẹ̀ wa Nàìjíríà sẹ́nítọ̀ Abubakar Bagudu ti mú mínísítà kejì ìyẹn dókítà Doris Uzoka Aniti àwọn méjèèjì ni wọ́n mọ̀ darapọ̀ mọ́ ìjọba ilẹ̀ Germany o lórí títọ́ bọ ìwé àdéhùn tó níṣe pẹ̀lú ìdàgbàsókè lọ́kọ̀ọ̀kan ejèèjì wọ́n ní ètò ọ̀hún ló mọ̀ wáyé o ní ọjọ́bọ ní embassy ti won pe ni German embassy le yi to fi de pagba si lo abuja gangan nigba to nsoro loruko ile ise oba eyi to je ti ijoba apapo to ri soro abeto isuno wa to ati ilana to baba eto raje o iye dokita uzoka anete o ma jiwe adewon won o Nye bi igbese ati tepele ma a josepo to lore to le dan bi okun laarin ile wa Nigeria ati ile Germany o wa je ko di mo pe opolopo anfani lo ma sodo sinu tito obo iwe adehun na o ni pa pa julo eye ti o mo irugogo ba won to ni se pelu eka ito raje orilede mejeje o gbo balance le lo ni soki leadership lo seri e laaro to ni omidan
1: igbe keji are ile wa ka se mo se ti ma o ti se agbe kale won ko tu iyun oko ti won fi meji le ni ogun ti won fi le ni igba ohun ni won pe ni tu vehicles eleyi to lo afefe gas ta mo si CNG ati ina ba iyun ni ipinle Kano nigba to so di mimo o ni eye ohun ni awon se agbe kale re lati le fi mu adiku ba ogoro owo oko transportation cost ati lati le fi mu gaga ba eka eto agbara ta mo si clean energy nwo lope mi wo ile de Nigeria ni bi eto ohun to waye iyen ni papa isere ta mo si Sunny Abacha stadium iyen agbegbe ti won tin sawore idaraya tinu le iyun indoor sports nibe ni won ti yana naro ipe awon oko bossi meedogun 15 buses ohun ni igba keje awon ile wa se agbe kale re won ni mewa ninu awon oko yi lo lu afefe gas bako na o tun se agbe kale awon oko bossi marun miran to so wipe awon le lu afefe gas won tun le lo epo robi bako na o se agbe kale awon oko meje miran ti awon na lu afefe gas ati awon okada to n lo bi gbaniye iyun labe eto atugbedide iyun oro nipa awon oko tin lo afefe gas eleyi ti le se aregbe kale ti won pe ni presidential initiative on compressed natural gas and electric vehicle you know why we in the nation ni royan wuwa to n pariwo oko tu latowo igba keje are
0: yen oka ilaye omi de tin de gberegbere omo promo se po kini ohun o ja gerege lenu re o si dun lenu re ilo na fun e
1: tu
0: eh ilo lo gba
1: ah boya ngo nu si lowo
0: kilo wi
1: won go nu si lowo
0: o sha like a number mi lowo yo se number Woska
1: yawo
0: the one ninu wero yen punch to jade lojuma to ni wa light and light mobi la la silia wa si tin gbo ejo oselu PDP te be ti mori nu wero yin ni je ka nile
1: yes o ya ma te waju
0: ejo oselu PDP yo mo gba akoso eku ida isakoso ipinle Kwara lowo ejo oselu APC emi ko mo so
1: ta wi be o
0: wa po fun ipo gomina lo tari oro be
1: yan kankan
0: si gboro aye ti o neta won neta ti o da si wa ngbe ile koko ni mu alo o olu wa po fun ipo gomina da be pepe gbo selo People's Democratic Party PDP ni ipinle Kwara iyen Omar Gambari ni Omar ti fogoro un gbari o oni egbe wo eye wo e fi wo loko kejeje oni on to da loju tada ni pe ticket lati dije dupo fun ipo gomina da be pepe gbo selo ohun yo ma bo so lowo o oni ni kete ticket ohun to ba ti dowo ohun o lo ti foju agba gbagbagba pe ije gaba te mo isakoso egbe osilu All Progressive Congress APC saju eto edibo gbogbogbo to mo eto edibo gomina ti o waye lodun 2027 ni ipinle yi o ni aje pe kini ohun yo mo da wa pe ni o Gambari eni tin se omo bibi inu eni tin se adari osise tolere si are le wa nigba kan nri iyen ologbe Muhammadu Buhari iyen Ibrahim Gambari ni omo duro tande lori oro won ni ojobo nilo Abuja ni kete ti o la eto ayewo fun awon oluwagbo fun ipo gomina abe pepe bi osilu PDP koja o nilo Abuja o wa je ko di mo gbangbangba wipe didun bayi losan yo so fun egbe osilu PDP bo ba di odun 2027 ni ipinle Kwara o gba balance da bi lo ni soki bo ba ngba woske
1: yewo
0: yo tele punch na tu share e ganu si laaro to ni omida
1: ba won ti ata o ba korin wa gbo pele pele
0: daddy
1: iwo ni gaga jimi
0: mo ro pe boya o ko ni se te ni babo fun di le
1: a re bo le mi tinu bo ti ro gbogbo awon ma egbe oselu APC lo se mo to mo lo ni o ni e wa ni isoko e se pele ilẹ̀ ṣáájú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tó yóò wáyé èyí ohun tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ẹtì fún àwọn ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àtẹ̀jáde eléyìí tí ààrẹ fúnra rẹ̀ mú bírò tó buwọ́ lù níbẹ̀ òun ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jẹ́ kó di mímọ̀ wípé inú òun dùn lọ́pọ̀lọpọ̀ fún wípé ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí APC wọ́n máa ṣe bẹ́ẹ̀ ṣe ètò ìdìbò ẹlẹ́ẹ̀kẹrin wọn láti gbà tá a ti dé ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ ó wá rọ gbogbo àwọn àgbààgbà inú ẹgbẹ́ òṣèlú náà àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ó ní ẹ má ṣe jà ẹ má ṣe gba ìbínú láàyè bá a bá wá rí wípé àwọn ọmọ ẹgbẹ́ ò fi ohun ṣọ̀kan lórí ṣíṣe àgbékalẹ̀ ẹnìkan ṣoṣo tí yóò jẹ́ olùdíje ó ní bó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣètò ìdìbò abẹ́lé eléyìí tí yóò mú kí olúkúlùkù kó lè yan ẹni tí ó bá fẹ́ ààrẹ ṣàlàyé ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn daily trust tó jáde lójúmọ́ tòní pépà funfun ni o ọ̀dà dúdú ló fi kọ́ ẹ má jọ tayédèrú fún yín.
0: tọ́tí ọ̀nẹ́ tá ń gbọ́rọ̀ ayé lajú ẹ̀ ṣáàyàn àìsí wẹ́líwẹ́ẹ̀lì lójúmọ́ tòní bọ́ bá ń gbọ́
1: bá ní this is punch tó wá jẹ́ pépà dúdú tó tún wá jẹ́ ọ̀dà brown tete mo pe fake
0: ni ma wule do me sa ko ba tai
1: ma aye de
0: lo ba pe so pe e pe eni to nbo leyin what's ke
1: yewo
0: o mi
1: na
0: ba se ni mo pe o lo se
1: ni o mi ori mi nwu
0: pe mo ke ni o mi
1: amo pe mi lo mi ko sowo te waji
0: o ni change am
1: mo ni change
0: oju opo channel si ibe ni mo ba le ka si loju oti ni won ni atiku amechi ni won ma ti te pepe form won lati fi fe won lati dije dupo fun ipo are o ele ti se igba keje are ile wa nigba kan nare alhaji atiku abubakar te ma minister te de re fun igboke gbodo oko nile wa nigeria alagba rotimi amechi o amejeji ni oju opo channel si seri e loju mo oti ni pe won ma ti te pepe awon form won lati fi fe won dije dupo labe pepe Oselo African Democratic Congress ADC wipe bo ba di eto edibo gbogbo ti o waye lodun 2027 pa pa julo e to ni se pelu eto edibo are awon no ganu sikini ohun lokoko ejeji ega bi won ti seri e lojumo to ni won ni awon mejeji ohun ni won mo te pepe form won o ni secretariat apapo egbe oselo na leyi to nbe nilo abuja ni ojobo atiku ni ojuwe igbese na gege bi ipinu to lagbara gba lati ri daju pe kini ohun eto ereje isejoba warawa o mo san de ti butoro ile wa nigeria ati pe ki ojo rere ko ba le de lorilede yi o ki orun tutun ko sina lorilede nigeria sugbon nipa ti amechi amechi je ko ìgbóhun darapọ̀ máwọn olùwápò ọ̀hún láti dọ́là ilẹ̀ wa nàìjíríà ni ọ̀bọ̀ balance rẹ̀ àbí wọ́ṣkẹ́
1: yẹ̀wò
0: ojú òpó channels ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tò ní omidan.
1: ọ̀gẹ̀dẹ̀ rìn ní akínní kan jẹ́ gẹ̀dẹ̀ orin ni láì mọ̀ pé ohun tó dùn a máa pa ni òmùwé gẹ́gẹ́ bí gbèmí gbèmí. gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti taari ẹni tí ó jẹ́ afurasí tí máa ń tó àwọn èèyàn pé ó ń fẹ́ ọ èyí ń lórí ìtàkùn ayélujára tí wọ́n mọ̀ tí wọ́n pè ní online romance scam suspect samuel ugberi ẹsẹ̀ òun lorúkọ rẹ̀ àmọ́ tó sọ̀rọ̀ ẹ̀ di put sami táwọn èèyàn sì máa ń pè ní put tàbí sami gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tari rẹ̀ lọ sí orílẹ̀-èdè amẹ́ríkà láti lọ kojú àwọn ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwà jìbìtì orí ìtàkùn ayélujára àjọ ọlọ́pàá ẹni tó jẹ́ agbẹnusọ fọ́jọ́ ọlọ́pàá anthony placid ó jẹ́ kó di mímọ́ ó ní ìwádìí ti fi hàn wípé ugbere ẹsẹ̀ àti àwọn mìíràn tí wọ́n jíjọ wà nínú ikọ̀ kan náà tí wọ́n pè ní ikọ̀ ọ̀daràn èyí ń criminal group tí wọ́n sì ti ń operate tó ti ń ṣiṣẹ́ papọ̀ láàrin ọdún 2024 sí ọdún 2028 ohun tó sì jẹ́ wípé àwọn obìnrin tó jẹ́ ọmọ ilẹ̀ amẹ́ríkà ni wọ́n jẹ́ ni ó jẹ́ àfojúsùn wọn pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní apá agbègbè apá àríwá ilẹ̀ carolina ìyẹn north carolina ẹ wò ó ẹ fẹ́ kà á síwájú sí put ó ti taari rẹ̀ lọ sí ilẹ̀ America ile wey rain the punch lo wa
0: se iro oro aye lo mi na lo oh god ko lo jo mo erorun wo ni
1: ja lo polowo
0: oja ja le ja lo taja ti a
1: o ni ta ja lo polowo
0: o wa okay
1: o ko yen ja lo ma to mi bo so lo

ọjà tí ń bẹ lórí igbá kúrò bá bá ti padà dé ètò ìṣí ń tẹ̀ síwájú ẹ má gbàgbé pé ẹ̀yin náà lè gbépo lówó ọjà yín wá kẹ́ ẹ fi gbogbo ara ṣàjẹbi ṣẹ̀ṣẹ̀ fún ṣùgbọ́n ẹ jẹ́ àsáré ṣe báyìí pàápàá pàbí ọgán à ń bọ̀.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin.
1: To know why we do what we do in serving you the best of broadcasting at Diamond 88.7 FM.
2: Because you're worth it.
1: Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.
3: The time is 9 o'clock.
4: Ago mẹ́sàn-án ti lù.
5: For the best of national, local, international news and sport, tune in to NewsPunch and Diamond 88.7 FM. NewsPunch, all about the news.

0: 88.7 Shining Supreme.
1: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

ilẹ̀ fẹ́ mọ̀ nípa ètò ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrazaq. Kí lọ́rù yín lójú, èwo ló ń dàbí àríyànjiyàn? Níbo nìjọba wakọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ yìí dé? Kí làwọn ètò tíjọba ní láká láti máyé mú gbàdẹrùn fún tolórí tẹlẹ̀ múlẹ̀ yìí? Orí ètò etí ọba lẹ́nà lẹ́ ti máa gbọ́ gbogbo ẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM lọ́rí ní gbogbo ọjọ́ Jímọ̀ bẹ̀rẹ̀ láago mọ́kànlá ìyálẹ̀ta títí dáago méjì.

0: balé. Il est fait mané.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá. Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Ẹ bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ẹ̀ka sàn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ní ilẹ̀ wa Nàìjíríà ló ti fa ojú àwọn ìdókòwò láti ilẹ̀ òkèrè mọ́ra tówó rẹ̀ fẹ́rẹ̀ tó $20 billion níye lọ́dún yìí o. Ilé-iṣẹ́ ààrẹ pè fún gbígbé agbára wa àwọn ìjọba ìbílẹ̀ gbogbo lójúnà àti dẹ́kun àìríṣẹ́ṣe àwọn ọ̀dọ́. Ìgbìmọ̀ fọ́rọ̀ ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ wa dábàá orúkọ àwọn adájọ́ méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ kan fún àgbéga o nílé ẹjọ́ Kòtẹ́milọ́rùn. Nípínlẹ̀ Kwara, ìjọba ìpínlẹ̀ Kwara jáwé akíwọ́wọ́ lórí ìwà dídá ìdọ̀tí sáwọn ààyè tí kò bójúmu nípínlẹ̀ yìí o. Nílẹ̀ òkèrè, ìlàlẹ̀wù àìsàn ẹ̀bólà ọ̀tún mìíràn tún rí ènìyàn 75 lọ sọ́run àrímabọ̀ nílẹ̀ Congo. Lágbọn ìròyìn eré ìdárayá, Shakira pẹ̀lú Burna Boy ṣàgbéjáde orin àpilẹ̀kọ wọn fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìtàjọ FIFA fún tọdún 2026. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa ìròyìn. Lẹ́kùnrẹ́rẹ́ làmúdé láti kàn ní ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM. Ìlọrin ọ̀làǹrẹ̀wájú òye wọlé ni oníròyìn yín. Ẹkúnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ wá lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: Ṣadé wá, wọ́n tún ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé ma wọn ọmọkùnrin yín o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Kò tẹ́ kó mọ jí lọ jẹ́. Ayí jẹ́ mọ jí lọ.
2: Rò ó wò dáadáa o, ǹjẹ́ o ti ẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni owó orí tóun sì ń san ni wọ́n sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àmúọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: Ekaabo pada iroyin na re lekunrere bere lati ile wa Nigeria. Are Bola Ahmed Tinubu ti ja ko di mo pe ile wa Nigeria ti ri ti fa oju awon oniruru idokowo ni tarata lati ile okere mara ti owo re to $20 billion lodun yi nigba to nsoro nibi akojo to je ti ile adulawo to nlo lowo o. Are Tinubu lo lodi irije na ma won atunto to fojusun ati mo agbiga bayi wa gbangba la santo won igbekele eyi ta won oludokowo nini ninu orilede yo. Are Tinubu salaye pe awon agbekale ohun ilana ti isakoso ohun gunle lo ti silakun orilede yi le gbayawo fa won oludokowo te mo idokowo to gbangba o. Bakana ni are tun pe fun ajumosepo leka eto oro aje jake jado ekun ile adulawo lapapo pelu arowa sam orilede tun be lekun ile adulawo lati samulo eka to ni se pelu idokowo to ba ofe de. Nene iroyin mira wo ile ise are ile wa ti pe fun gbigbe agbara wo ijoba ibile gbogbo te mo mimu imugboro ba gbon eka igbani sise gege bi okan lara igbiyanju o ati wo ojutu si airise se awon odo to fi dori mimu idagbasoke ba won ese koko jake jado orilede yo. Olubadamoran pataki si are lori eto oro aje dokita tope fasua lo pe ipe na loni lasiko to nsoro nibi akojo elekun jekun to je ti ajo rotary lagbaye o ekun 9127 fun todun 2026 leyi to waye nilu Abuja nibe lo ti so di mimo pe gbigbe agbara wa awon ijoba ibile to ti mu alekun ba eto igbani sise leka eto eko eka eto abo te mo igbaye gbadun awujo o lojuna ati wona abayo si pe nija loni ranran eyi to nfi eka eto raje awujo orilede yi lape gege bi arakunrin na ti wi awon ijoba ibile gbogbo ni won gbodo gba ominira lori eto inawo won o te mo ojuse ati mo idagbasoke ba ese koku lojupona ati pe se ise lopo yanturu lawon ese koku gbogbo. Fasua salaye pe okan ojo kan atuto to nlo labe idari are Bola Ahmed Tinubu lo tin dari opo ohun alumoni sawon ijoba ipinle gbogbo ti mo ijoba ibile pelu. Nínú ìròyìn mìíràn ìgbìmọ̀ fọ́rọ̀ ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ wa ti dábàá mímú àgbéga báwọn adájọ́ méjì lọ́tọ̀ọ̀tọ̀ nílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn o níbi àkójọ ìpàdé ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́fà irú ẹ̀ tó wáyé lábẹ́ ìdarí adájọ́ àgbà nílẹ̀ wa onídàájọ́ Kudirat kékeré ẹkùn. Ìgbìmọ̀ ọ̀hún ló dábàá orúkọ àwọn ènìyàn náà fún ààrẹ Bola Ahmed Tinubu nínú àtẹ̀jáde kan èyí tí igbákejì adarí lẹ́ka ìròyìn lájọ ọ̀hún Kẹ́mi Babalọ́lá Ògèdè ń gbé sípayá rẹ̀ pé àwọn ènìyàn tí wọ́n dábò orúkọ wọn fún ìgbéga náà ni onídàájọ́ Emeka Nwete, onídàájọ́ James Kọláwọlé Ọmọ́tọ́ṣọ́, onídàájọ́ Yakubu Muhammad, onídàájọ́ Abọ́dúndé Olúwatóyìn ti mọ́ onídàájọ́ Ajua Raphael. Bákan náà ni ìgbìmọ̀ ọ̀hún tún dábàá ìyànsípò Christian Ende gẹ́gẹ́ bí onídàájọ́ fún ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Benue ti mọ ìyànsípò àwọn méjì kan gẹ́gẹ́ bí kábíyèsí fún ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti Sharia tó ń bẹ nípínlẹ̀ Katsina. Nípínlẹ̀ Kwara ìjọba ìpínlẹ̀ Kwara ti jáwé akíwọ́wọ́ fún gbogbo olùgbé ìpínlẹ̀ yìí láti dẹ́kun dída ìdọ̀tí sí ojú pópọ̀ o ti máwọn ààyè tí kò bójúmu jákèjádò ìpínlẹ̀ Kwara o gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan èyí tí akọ̀wé ìròyìn níléeṣẹ́ ọba fìlédè lónìí tiwe ìyẹn Muritala Shakirat jẹ́ kó di mọ̀ pé kọmíṣínà fọ̀rọ̀ ètò àyíká nípìnlẹ̀ yìí arábìnrin Nafisa Gbogbe ló jáwé akíwọ́wọ́ náà o lásìkò àgbéyàwó àbọ̀ kan èyí táwọn òṣìṣẹ́ fọ̀rọ̀ ètò ìlera àyíká ohun ìmọ́tótó àyíká léyìí tí wọ́n tẹ́ pẹ́pẹ́ rẹ̀. Kọmíṣínà ọ̀hún ṣàlàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló ṣe pàtàkì lójú náà àti mú àgbéga bá ètò ìlera àwùjọ ìpínwọ́ ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya sọ́ọ̀bù léyìí ti dídí ojúsàn àgbàrá léyìí tó ń dá sílẹ̀ o ti mọ ètò àyíká tó mọ́ tótótó ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Arábìnrin ọ̀hún ṣe àfikún rẹ̀ pé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọba náà ló ṣàmúlò àwọn ètò ọ̀hún nílùú Ìlọrin àti agbègbè tó yíká o pàápàá jùlọ ibi tí àwọn ènìyàn da ìdọ̀tí sí. Ajì Abùgé ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ni wọ́n ti gbé tìpa o látàrí òórùn alágbára leyi ti won da sile ti won si tu fi kele ofin bi awon ti aje iwa baje dida idoti sawon aye ti ko bojumu loju popo sibe nipinle kwara ekankan ti tun se oluwapo gomina labe pepe gbe osilo all progressive congress nipinle kwara ojogbon wale sulaiman ti kede rongba re o lati dije dupo fun ipo gomina nipinle yi abere ima nipa oro isi abe sisi ohun lo kede ipinu re nibi eto ayeye kan to waye oni ilu ilorin lojobo nigba to n ba won alatileyin re soro ojogbon sulaiman ko ipako o ti ariwoye lolokan ojokan yi to n daba erongba nini oludije fun ipo gomina alafenukosi legbe osilu na o nigba to n soro nibi eto ohun ojogbon sulaiman gbosuba kare fun isejoba gomina abdulrazak te mo igbiyanju igbese o to ge o leyi to waye lodun 2019 leyi to fopin si ijegaba egbe osilu alatako nipinle yi o oluwapo fun ipo gomina ohun lojuwe ara re gege bi oluwapo to danto pelu eje lati mu iduro re bawon ise idegba soke eyi ti sijoba tun be lode yi ti gbese bi araalu ba yan ohun sipo gomina bakana ni eni tin se commissioner foro ohun alumoni omi nipinle yi arakunrin khalid bolaji juwe ojogbon sulaiman gege bi oluwapo ti awon alatileyin re nife si julo lati mu itesiwaju ba isijoba egbe osilu APC nipinle yi nipinle Rivers ilese olopa nipinle Rivers ti fowo si juwe le fawon repeto olopa marun kan leyi ti won fesu kan leyi ti won sise pelu eka museya lori esun lilowo ninu iwa idigunjale ijinigbe liloni lowo gba ati mo iwa lile di apopo wuwa ibi o agbenuso fun le ise olopa ti tun se igba keji commissioner olopa o Anthony Placid lo sipayo oro ninu atijade kan yi to fi lede loni Placid salaye pe awon eniyan won ni won fesu kan won o bi pe won lowo ninu iwo daran na laarin osu kesan odun 2025 ti osu kini odun 2026 jake jado ipinle na agbenuso ohun lo daruko awon osise olopa na bi arakunrin John Okoy Eyibo Asuko Udo Ndimong Temo Bright Nwachuko Tovidori Anele Ikechuku Iroyin lekunrere fun tosan tuni ohun si nte siwaju a padabo leyin idanduro ranpe yi o
1: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook Itakun Abeyefo Twitter ati Instagram Lori Diamond 887 FM Diamond FM Shining Supreme

0: 107.
1: Ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà tó jojúlówó Adesina College of Education ṣàrẹ ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà táwọn tó mojúlówó ìmọ̀ ẹ̀kọ́ olùkọ́ni dà wìtìwìtìrè lọ́bọ mi ìmọ̀ mú yàtọ̀ sí gbogbo àṣẹgbọ̀ntẹ̀ ìjọba gbogbo ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ tó ń bẹ níbẹ̀ làjọ tó ń ṣàmójútó ètò ẹ̀kọ́ fòǹtẹ̀lù ní School of General Education, Primary Education, Secondary Education, Arts and Social Sciences, School of Sciences. Kàyéfì tí mo rí nípa Adesina College of Education ṣàrẹ ni pé lẹ́yìn fọ́ọ̀mù ọ̀fẹ́ lowó iléèwé bá dé àwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àtàwọn tó ti parí ńbẹ̀ ló lè fẹnu sọ akọ́ṣẹ́mọṣẹ́ tó jára mọ́ṣẹ́ làwọn olùkọ́ wọn nítorí pé tòun ti bẹ̀tọ̀ ẹ̀kọ́ ṣe bọ́fẹ́ dé wọ́n rówó oṣù wọn gbà gbogbo ohun èlò ìkẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ṣaka ààbò tó dájú wà fún gbogbo akẹ́kọ̀ọ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún tó fẹ̀ gbàyàwó gbàyàwó lẹ́yìn sẹkítírẹ́ẹ̀tì ìjọba ìbílẹ̀ Ìfẹ́lọ́dún lọ́pọ̀nà òkè ọdẹ sàárẹ̀ ìpínlẹ̀ Kwara fọ́ọ̀mù ti wà lẹ̀ fún pre-NCE NCE àtàwọn Bachelor of Education Program tí ilé ẹ̀kọ́ yìí ń ṣe lábẹ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ Èkìtì lọ́ọ̀dù Èkìtì ẹ kàn sí kan ní www.adesinacollegeofeducation.edu.ng tàbí kẹ́ra fọ́ọ̀mù ní Godfavor Shopping Complex ládojúkọ GSS Ìlọrin ọ́fíìsì Laula Salasi ní Mubo Salaudin College Ìkòròdú Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí kẹ́ pé 08034862624 tàbí 08141539391 Adesina College of Education ṣàárẹ̀ nurturing the teaching profession.
2: Ẹ kú dédé wòyí o, káàkiri gbogbo ibi láǹfààní àti máa gbọ́ mi lákòókò yìí. Adesina College of Education tí wọ́n wà ní ìlú ṣàárẹ̀ ni wọ́n rán mi sí gbogbo yín, pàápàá jùlọ ẹni tó ń gbìyànjú láti lọ ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n tí kò sí agbára fún irú wọn. Adesina College of Education ló ní kí ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù láti wọ Adesina College of Education. Ọ̀fẹ́ ni ẹ tún kàwé ní Adesina College of Education tó túmọ̀ sí pé ọ̀fẹ́ ni school fees wọn. Kódà tó fi dórí hostel accommodation, ọ̀fẹ́ ni iléègbé ọ̀fẹ́ wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní Adesina College of Education pẹ̀lú. Bí ẹ bá ṣe ń kọ́ ẹ̀kọ́ ti ìmọ̀ ti ìwé, bẹ́ẹ̀ ẹ tún máa kọ́ ẹ̀kọ́ ti iṣẹ́ ọwọ́ ní Adesina College of Education. Bí ẹ bá ṣe ń parí ètò ẹ̀kọ́ yín ní Adesina College of Education, bí ẹ bá ṣe ń gba ìwé ẹ̀rí NCE ìyẹn NCE certificate, bákan náà ẹ ó tún máa gba TRCN certificate ìyẹn Teachers Registration Certificate of Nigeria TRCN pẹ̀lú ẹ. Ẹ wá gbọ́ o, ohun tó lè mú ọ pójú òṣùwọ̀n láti wọ Adesina College of Education níwọ̀nyí o. Tí o bá ti ní kírẹ́dìtì márùn-ún èyí tó ní mathematics àti english nínú tí ìjókòó ìdánwò rẹ kò sì ju ẹ̀mejì lọ nínú WAEC, NECO, NAPTEP àbí èyíkéyìí Arabic certificate, o ti pójú òṣùwọ̀n láti kẹ́kọ̀ọ́ ní Adesina College of Education tó wà ní ìlú ṣàárẹ̀ ní ẹgbẹ́ Ìfẹ́lọ́dún local government secretariat ní òpópónà ṣàárẹ̀ òkè ọdẹ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń jẹ̀ràn àti lọ sí ilé ẹ̀kọ́ gíga tí kò sí agbára fún wọn láti tẹ̀síwájú ẹ̀kọ́ wọn. Tí a bá ń sọ̀rọ̀ nípa owó iléèwé, àǹfààní ńlá rèé tí ó wọ́pọ̀ fún gbogbo ẹni tó ń jẹ̀ràn àti lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà Adesina College of Education tó wà ní ìlú ṣàárẹ̀ wọ́n gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba gbogbo àwọn ẹ̀ka ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ní Adesina College of Education gbogbo ẹ̀ pátá ni ìjọba jàn lóǹtẹ̀. Adesina College of Education is a government

0: Adupe, Benny, Additional College of Education, àwọn ni wọ́n tó ṣe bẹ́ẹ̀. Èyí tó wá pabambarì jù nínú ètò tí Additional College of Education tí wọ́n gbé kalẹ̀ ni pé ìwọ tó bá ní kùdìẹ̀kudiẹ nínú result rẹ. O láǹfààní láti wọlé tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìgbà náà ni wà á lọ tú exam rẹ ṣe yálà WAEC, NECO, NAPTEP tàbí èyíkéyìí ìdánwò tí o bá fẹ́ ṣe títí tí o fi ní O level result rẹ tí yóò fi pé pérépéré. Ètò eléyìí tí Additional College of Education tún gbé kalẹ̀ tí mo ń ṣàlàyé lọ́wọ́ yìí òun ni wọ́n ń pè ní Conditional Admission. Ojúlówó sì ni certificate tí wàá gbà jáde ní Additional College of Education tó wà ní Ṣàrẹ́. Ẹ má gbàgbé o, ìjọba jan ló ń tẹ̀. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé àṣetúnṣe ìdánwò nínú O level ó ti kó ìrẹ̀wẹ̀sì bá akẹ́kọ̀ọ́ mìíràn tí wọn ò fi fẹ́ tẹ̀ síwájú nínú ètò ẹ̀kọ́ wọn mọ́. Àǹfààní ńlá leléyìí fún gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní irú ipò náà. Ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, lóòótọ́ la mọ̀ pé ìka ò dọ́gba, ṣùgbọ́n bí ìka òun ò ṣe dọ́gba tó, ó wu ìwọ náà lọ́kàn kí ọmọ rẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga, ó wá rí ọgbọ́n dá sí. Ọgbọ́n tí wàá dá sí gangan náà ló dé yìí. Àfojúsùn ilé ẹ̀kọ́ gíga Additional College of Education ni pé kí gbogbo wa ká jọ soríire, ká sì ní ìmọ̀, ká sì ní certificate tó dáa lọ́wọ́, torí pé ẹ̀kọ́ tí ẹ rí yẹn gangan òun ni ọ̀pákùtẹ̀lẹ̀ fún ọjọ́ ọ̀la tó dára. Tí a bá ti wá rẹni báni fẹ́ kà, a kì í fara gbeku mọ́. Ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ lọ́wọ́. Àǹfààní tó sí sílẹ̀ yìí mọ́ dágun lásì. Ọ̀fẹ́ ni ó gba fọ́ọ̀mù, ọ̀fẹ́ ni owó iléèwé, ọ̀fẹ́ ni hostel tí ó gbé ní Additional College of Education tó wà nílùú Ṣàrẹ́. Àyíká ìrọ̀rùn ni àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́. Mùṣèmúṣe àwọn olùkọ́ wọn ó dá múṣẹ́múṣẹ́, wọ́n dá gájíá lẹ́nu iṣẹ́ wọn. Àwọn ohun ìkẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ ní Additional College of Education ló bá gbà mú. Àbò ẹ̀mí àti dúkìá èyí tó péye wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn àlejò tó ń wọlé sílé ẹ̀kọ́ náà. Ẹ má wàá gbàgbé o, gbogbo ọjọ́ Sátidé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni screening máa ń wáyé ní United Secondary School Taiwo Salẹ̀ Ìlọrin, bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹ̀yin tí ọ̀nà yín bá wá jìn sílùú Ìlọrin, ẹ láǹfààní láti lọ sí inú ọgbà Additional College of Education ní Ṣàrẹ́ láàrin ọ̀sẹ̀ fún screening tiyín. Ìgbà tí òjò bá ń rọ̀ lèèyàn ń gbé mi. Ẹ tara ṣàṣà kẹ lè jẹ nínú ẹ̀kọ́ ọ̀fẹ́ tí Additional College of Education gbé kalẹ̀ yìí. Ẹ lè wá gba fọ́ọ̀mù yín fún pre-NCE, NCE àti Bachelor Degree in Education ní ìbáṣepọ̀ pẹ̀lú Ekiti State University. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ọgbà Additional College of Education ní Ṣàrẹ́. Ẹ lè wá gba fọ́ọ̀mù yín ní God's Favor Shopping Complex ní opposite GSS Moraba nílùú Ìlọrin, àbí kẹ lọ sí Laula Ṣàlàṣe ní Laula Additional Street, òpópónà Múbọ̀, GSS Ìlọrin. Ẹ tún lè rí fọ́ọ̀mù gbà ní Salaudin College Ìkòròdú nílùú Èkó. Ẹ tún láǹfààní àti kàn sí wọn lórí ẹ̀rọ ayélukára bí ajere www.additionalcollegeofeducation.edu.ng fún gbogbo ìkéyìí nǹkan tí ẹ bá tún fẹ́ mọ̀ nípa Additional College of Education. Ẹ máa pe 081-41-53-9391 081-41-53-9391 081-11-34-1134 081-11-34-1134 àti 070-34-35-47-46 070-34-35-47-46.
1: Ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà tó jojúlówó Additional College of Education Ṣàrẹ́. Ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà táwọn tó mojúlówó ìmọ̀ ẹ̀kọ́ olùkọ́ni ń dà wìtìwìtìrè lọ́bọmí ìmọ̀mú. Yàtọ̀ sí gbogbo àṣẹ́gbọ̀ntẹ̀ ìjọba, gbogbo ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ tó ń bẹ níbẹ̀ làjọ tó ń ṣàmójútó ètò ẹ̀kọ́ fòǹtẹ̀ lù ní School of General Education, Primary Education, Secondary Education, Arts and Social Sciences, School of Science. Kàyéfì tí mo rí nípa Additional College of Education Ṣàrẹ́ ni pé lẹ́yìn fọ́ọ̀mù ọ̀fẹ́ lowó iléèwé bá dé, àwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àtàwọn tó ti parí ń bẹ̀ ló lè fẹnu sọ. Akọ́ṣẹ́mọṣẹ́ tó járamọ́ṣẹ́ làwọn olùkọ́ wọn, nítorí pé tòun ti bẹ́tọ̀ ẹ̀kọ́ ṣe bọ́fẹ́ dé, wọ́n rówó sùn gba gbogbo ohun elo ikeko ibe lo saka abo to daju wa fun gbogbo akeko ninu ogba ile eko ohun to fe gbaya ogbaya ohun leyin secretariat ijoba ibile ife lodun lo pona oke ode sare ibile kwara form ti wa le fun pre SCE SCE atawon bachelor of education program ile eko yin se labe ile eko giga facility ibile ekiti lo edo ekiti e kan si kan ni www.additionalcollegeofeducation.edu.ng tabi kera form ni god favor shopping complex ladoju ko gss lorin office laula salasi ni mubo salaudin college ikorodu eko ati bebe lo tabi ke pe 08034862624 tabi 08141539391 additional college of education sare nurturing the teaching.

0: ọjà
1: mi. Mọ̀ ń bọ̀ ẹjẹ́ sáré lọ polówó ọjà ọjà rẹ̀. Diamond ibẹ̀ ni wọ́n ń pe bí. Mọ̀ ń bọ̀ n ò ní pẹ́ dé.
2: Wingate Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ láwùjọ àwọn ilé ìtura. Ṣé ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni? Àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́? Yóò sì tún ní ààyè tí ó fẹ̀ dáradára. Ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìídùn látọwọ́ aláṣẹ tó mọ kú tó pọbẹ. Pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ̀ buffet láràárọ̀. Àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bí lobby, bar, ibi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday. Bákan náà ni a ní VIP àti VVIP lounge. Fún ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, ọgbà tí ẹ ti lè wẹ̀ bí òmùwẹ̀ poolside. Ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic. Àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa. Ìdíre ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura oníyàwó márùn-ún. Ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic. A wà ní kilometer 10 University of Ilorin Road nítòsí Àjànàkú bus stop Ilorin.

lọ fún tọ̀sán yìí ọlọ́run lókè ibà agòkè atúsọ láyọ àtàláfíà ọlọ́run ògo ni forúkọ rẹ ọlọ́run iwájú oyè wọlé mo dúpẹ́ tèmi bẹ́ẹ̀ ni mo ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ àpàṣẹ kan ní tá a wà yóò bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ láyìí bàbá mo mọ̀ ọ́ lóore sá àmọ́ dùn mí díẹ̀ ẹ já sún gbogbo ètò ó di ọjọ́ mẹ́jọ sẹ́rí lọ́jọ́ mẹ́jọ àwọn ọmọ ilé ìsà ni wọ́n kọ́kọ́ pè wọlé ẹ wá fèdè lórí agangan ẹ yẹ fi gbàdúrà fún aláṣẹ àpàṣẹ kan ní tá a wà yóò dáa fún wa ọfẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ mọ gbé nínú àánú ọlọ́run nǹkan ò ní ṣe wá àwa la mọ̀ gbé ohun tó dáa ṣe ikú ò wá nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún ẹyin tẹ́ ẹ̀jẹ̀ bún wá ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí nọ́mbà yìí 09031198638 à ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ fuel pharmacy a mọ̀ rí yín báwo iwájú iwájú báyìí lọ́pẹ́ ẹ̀bìtì yóò mọ̀ rí sí ọdọ̀jọ́ mẹ́jọ love you catch

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn ní ṣókí.
2: Akin ẹ kásán ẹ sì kówó lẹ́nu iṣẹ́ Ọlọ́run ọba yóò pín kó wa wà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyànláyò ìròyìn ní ṣókí ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond 88.7 FM tó takàn mọ́lẹ̀ ilé ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ààrẹ Bọ́lá Tinubu ni ó ti fi ìmọ̀lára ìgbáradì ilẹ̀ Nàìjíríà lédè o ìyẹn lórí àtìkó àwọn ọmọ ogun jáde ní àkókò eléyìí tí wọ́n bá nílò wọn láti pé kí wọ́n ṣiṣẹ́. Ààrẹ Tinubu ni ó ṣàlàyé ọ̀rọ̀ yìí lónìí ní èyí tí ń ṣe ọjọ́ kejì níbi ìpàdé àgbáríjọpọ̀ àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ tó jẹ́ ti ilẹ̀ Áfíríkà ti ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Rwanda. Mínísítà fọ́rọ̀ ohun àlùmọ́ọ́nì ilé wa Ihundele Alake ni ó ti jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn ààrẹ ọmọ ilẹ̀ òkèrè tí wọ́n fọwọ́ òfin gbé lórí nílọ́wọ́ nínú ìwà tó ní ṣe pẹ̀lú wíwà kùsà lọ́nà àìtọ́ àti àwọn ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ìfurasí nípa ètò ààbò míì ó ní ó jẹ́ wípé wọ́n ti gbé wọn lọ sí ọ́fíìsì ẹni tí ń ṣe olùgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò lápapọ̀ fún ọ̀rínkinniwín ìwádìí síwájú nígbà tí ń sọ̀rọ̀ orí ẹ̀rọ agbóhùngbáwòrán kan Alake sọ wípé ìgbésẹ̀ náà ni ó jẹ́ ara ìgbìyànjú tí ń tẹ̀síwájú lórí àti lè mú pé kí ọ̀rọ̀ ètò ààbò kí ó dúró dáadáa o lẹ́ka ohun àlùmọ́ọ́nì nílẹ̀ wa Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú Labour ó ní wọ́n ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́jọ kan èyí tí yóò máa rí sí àyẹ̀wò fún àwọn tí wọ́n ń wá ipò tí nínú ẹgbẹ́ òṣèlú náà ní fún ètò ìdìbò ọdún 2027. Ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde nínú ọ̀rọ̀ ìkéde kan èyí tí wọ́n jùmọ̀ fọwọ́ sí o látọwọ́ alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà Sẹ́nẹ̀tọ̀ Nenadi Usman àti akọ̀wé wọn Ihanacho Obioma nílùú Abuja. Kọmíṣọ́nà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ Olúgbèmíga Abimbọlá ó ní ó ti ń bèrè fún àtìlẹ́yìn látọ̀dọ̀ àwọn oníròyìn ní ìpínlẹ̀ náà lórí àti lè rí dájú pé àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ṣe iṣẹ́ wọn lọ́nà tí ó tọ́ àti tí ó yẹ tí ó sì já geere. Abimbọlá tí ó fi ìpè léde lákòókò eléyìí tí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ àwọn oníròyìn ẹ̀ka ti ìpínlẹ̀ náà tí wọ́n ṣe àbẹ̀wò sí kọmíṣọ́nà ọ̀hún lólulẹ̀ iṣẹ́ aláàbò tí ó jẹ́ ti àwọn ọlọ́pàá ti ń bẹ nílé Ìbàdàn ní ṣelúlu ìpínlẹ̀ náà. Tọ́ ìròyìn ní ṣókí fún sáyé ni kò ní ju báyìí lọ ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún fún ìròyìn jákèjádò àgbáyé léde gẹ̀ẹ́sì agogo márùn-ún àbọ̀ ó náà ni àtúpalẹ̀ rẹ̀ léde Yorùbá ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM akínyìn lẹ́ẹ̀kan sí ẹ máa yáṣẹ àsìkò múra pọ̀pọ̀ ṣinṣin òpin ọ̀sẹ̀.
0: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Diamond 88.7 FM. Ẹ jẹ́ kó mọ́ yín lára Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.

àti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wá pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ́ tuntun pẹ̀ sí lẹ́yìn gbogbo kòókò jẹ́jẹ́ látàárọ̀ ṣègbéyẹ kájọ jùmọ̀ fi ètò ẹjọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond tí 0.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt ojoojúmọ́ àtẹlébàrè no dumb moment chai yóò ti lọ.

0: omo iya mi wo toju kini isowo o ma fi jeun owo osi ni ko fi si ma fi jeun mo kan fe sare jule loni bele njani to ba di ose tin bo lase edumare lemi kan leyin plenty
1: Fedobina yon ake the good for your body she you yeah
2: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Fitsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: Ha, ni bo nyawe ni yifekin rowo to po to bayi.
4: Mama gogo kilo tun de.
3: Gogo ni o. Ilewosan ti mo gbe lo fun itoju. Awon ni won bu owo to le fa ni lapo ya fun wa.
4: Eyin o foruko sile labe eto idiye lofo lera ni.
3: Kilo nje be?
4: Anfani nla le to diye lofo lera. E kan ni lati foruko sile ni le Ìwòsàn alábọ́dé tó wà nítòsí yín. Tàbá wọn léwòsàn tá a jàn lóǹtẹ̀. Lábí àjọ Kwara Care. Tí yín ni kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbádùn ètò ìwòsàn lẹ́dínwó. Níbikíbi nípínlẹ̀ Kwara.
3: Lóòótọ́.
4: Bẹ́ẹ̀ni o, ó dà gan pápá. Ètò ìdójútòfò ìlera yìí wúlò gan fáwọn aláboyún bíi tirẹ̀. Tàbí irú gògò tí ò tí ì pọ́mọ ọdún márùn-ún. Nítorí pé ẹ nílò kẹ láǹfààní sétò ìlera tó péye lóòrèkóòrè. Tẹ́ ẹ sì mọ̀, béèyàn bá ń ṣe ń wọlé ìwòsàn tí ń jáde sí ní ọmọ sanwó sí. Ṣùgbọ́n lópin ìgbà tẹ́ ẹ bá ti forúkọ sílẹ̀ lábẹ́ ètò ìdójútòfò ìlera. Ẹ kàn mọ wọlé gbà tọ́jú jáde nílé ìwòsàn pẹ̀lú sísan owó péréte. Lọ́fẹ̀ẹ́ fẹ́ lòmíì pàpà bí ẹni pé bàbá rẹ̀ ló kọ́lé ìwòsàn ni.
3: Ẹ tún ti dé pẹ̀lú àwàdà yín.
4: Ẹ mọ́ dà mí lóhùn jàre. Ṣùgbọ́n kì í ṣàwàdà náà. Nítorí pé àǹfààní ńlá ní bẹ́ nínú ètò ìdójútòfò ìlera. Tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa ètò ìdójútòfò ìlera lẹ́kùnrẹ́rẹ́ sí. Ẹ kàn sí ọ́fíìsì àjọ Kwara Care tó wà ní House 27B, Amadu Belowe, GRA Ìlọrin. Tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ tí wọn ò ní jáwó yín tẹ́ ẹ bá pè yí. 0800 100 1001. Àjọ Kwara Care lolùkéde.
5: Wow! Ẹ wá jadun ìtọ́wò dídára ti New Bobo 100. Bobo 100 ni wàrà mìíràn tí ń gbé nínú ìgò ní mìlímítà 200 tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú fitamin C, PHA ní èyí tí máa mú ọpọlọ jí pépé tí ó sì tún ṣe ara lóore. Ó tóbi sí i, ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ló tún kí pọ́pọ́pọ́. Bobo 100, aṣaralóore dídára fún òǹgbẹ rẹ.
6: Kò yí o, ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ ó ní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug. Tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi, ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe packed smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn ọgọgọ lọ̀rẹ́ àgbẹ̀.
7: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
8: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
0: Eka bosa, eka boma, eka bo lateka kulu waja. Okay now, thank you sir, Shino Peters. Ewo, precious afolabi lolo wo botini. Olon Jacobu, owo lolo precious. Fisto, adio yele engineer. Oduwe ti mi gbagbagba. Bo se nso mi bi igba ta ja nso le olodumore abi eh se aja osupa ni wole abi wole ti so ah oh my gosh all right ladies and gentlemen e je atese bo abala akoko ohun bayi today in Israel oni ninu tan Boloka ima ojoke dogun osu karun odun 2026. Tabaka ni mini meji. Atilo 135 days. Bile uni bashu ninu 365 days. Omo yami she matun eh.
9: oku igba ojo ati ogbon be ni sa oji leni gba ojo odin mewa 230 days ti odun 2026 yi ti o fi tenu bepo eje won arinrin ajo kin lo si awon lukaka kriken lo kwere oko wale kin to ja yin si awon to sele ni orileede wa Nigeria ni ru ojo oni e sa ti igbagbe so kabuka dinka ah agent ilu ibode

Express gbé kí n ṣojú òpó lẹ̀. Ẹ jẹ́ ń kílẹ̀ tébù mi lé ni gbogbo àwọn orin tẹ́ ẹ ti béèrè fún lọ́lọ́kan òjọ̀kan tí mi ò láǹfààní àti pèrè fún yín. Mo fẹ́ máa jù fún yín lẹ́nìí kí n máa jù gbà. Bọ̀dá wa kan ju gba masters. Ẹ̀yin tẹ́ béèrè fún MMM pàṣó, ẹ jẹ́ ń kọ́kọ́ ju pàṣó lẹ̀ fún yín. Ẹ̀yin tẹ́ béèrè fún orin àlàó màláìka ọmọ àlàájá, máa jù yẹn náà lẹ̀ fún yín. Ẹ̀yin tẹ́ béèrè fún orin bọ̀dá wa Ìbàdàn yóò láyé àdéhìsì, ẹ béèrè fún àtẹ̀jíṣẹ́ yẹn bá wa, màá jù lẹ̀. Àwọn orin tẹ́ ẹ ti béèrè fún lọ́lọ́kun òjọ̀ kan, màá kílẹ̀ tébù mi lénìí, ṣé ẹ ti get? Tó bá wa di ọjọ́ mẹ́jọ, lémi kan lẹ́yìn plenty, màá bẹ̀rẹ̀ sí gba àwọn calls yín. Má ní kẹ text message sí mi, ní lè play àwọn orin mọ̀tán. Ẹ má text message, ẹ jẹ́ ń pè pàṣẹ wọlé báyìí náà.

0: Nenu iroyin agbaye na egbe awon omo leyin Christy kan ni ipinle Kwara ni pe awon ko lowo ninu yiyan enikeni layo lagbon eto oselu egbe idagbasoke awon omo bibi ilu ilorin setan ati san owo idanwo neko fawon akeko ti won le ni odunrun ajo eko karile kari oko subeb ni ipinle oyo fidi iku olukoko mule ati iko nigbekun awon akeko ni ijoba ibile orire lati le okere lati ma boyin gbo ninu iroyin agbaye na wipe are ile america pari abewo re lo sorile de china line oro afonso kokan ninu aboyin gbo ninu iroyin oko wipe awon gogo nkan nile nigeria gbenu soke o lo si idamedogun ole owo mefa ma tẹ́tí sí nínú ìròyìn amúnádùn wípé ara star sọ ipa tí iná ọba kò nínú ìgbésí ayé òun nígbà tí òun bẹ̀léwé níjẹ́ kí etí yín ó di nínú ìròyìn àgbáyé náà lágbọ́n ti ìròyìn eré ìdárayá wípé olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù fulham fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé iwobi yóò gbábọ́ọ̀lù kojú ikọ̀ agbábọ́ọ̀lù wolverhampton tọ́ akin o ẹ kúrọ̀lẹ́ ẹ sìnkú iṣẹ́ òní ọlọ́run ọba yóò pín kó awà léèrè lẹ́nu iṣẹ́ tábí okòwò àyànláàyò ìròyìn àgbáyé lámúdé sétí ìgbọ̀yìn láti ìkànnì ìgbóhùnsáfẹ́ diamond 88.7 fm tó ta kànmọ́lẹ̀ sílé ìlọrin ní ìpínlẹ̀ kwara ayọ̀dẹ̀jì ayọ̀lá ni oníròyìn ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé ìgbà tí ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ download application wa lójú àtẹ google play store bákan náà lẹ lè bá wa dọ́rẹ́ pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára facebook x instagram tèmọ youtube nípa títẹ diamond 88.7 fm ẹ má yí kúrò ńbẹ ẹkúnrẹrẹ ìròyìn náà ó ń padà bọ lẹyìn ọrọ ìmọràn ráńpẹ yìí.
1: ẹ wá sí amòkú ti wùwà ìbàjẹ́ amòkú ti jíwó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ń ṣe. ẹ wo
2: jẹ́ ká bọ́ láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀ àṣírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lójú ewé.
3: ẹdùn o ẹ jẹ́ aronú jinlẹ̀ o ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa tó o bá rí nǹkan tí ò bójú mu fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: ìmọ̀ràn yìí ló ń dé tẹ́tí gbọ́ yín láti ìkànnì diamond 88.7 ìlọrin.

FM。ẹ káàbọ̀ padà ẹ ṣeun tẹ́ ẹ̀ yìí kúrò ńbẹ̀ ẹ kúnrẹ̀rẹ̀ ìròyìn àgbáyé náà rèé nation center lè ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ni wọ́n ti sọ wípé àwọn kò lọ́wọ́ nínú ọ̀rọ̀ kọ́kọ́ eléyìí tí ó jẹmọ́ ọ̀rọ̀ ètò òṣèlú nínú àtẹ̀jáde kan tí wọ́n bọ́wọ́ lò látọwọ́ alága ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi náà ẹ̀ka ti ìpínlẹ̀ yìí ẹni ọ̀wọ̀ bishop sunday timothy adewọlé jẹ́ kí ó di mímọ̀ wípé ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi ní ìpínlẹ̀ kwara ni wọn kò fọwọ́ tàbí kí wọ́n gbé olùdíje jẹ kankan kí wọn yàn láàyò tàbí ẹgbẹ òṣèlú kankan o ṣáájú ètò ìdìbò àpapọ̀ èyí tí ń bọ̀ lọ́nà alága ọ̀hún ó tọ́ka sí pé ẹgbẹ́ kan ó ní ó jẹ́ pé ó jẹ́ èyí tí ń ṣojú àwọn ọmọ lẹ́yìn kristi káàkiri tìbútùrọ ìpínlẹ̀ yìí wípé ẹgbẹ́ náà ó ní kò wà nínú ẹgbẹ́ òṣèlú kankan tàbí lọ́wọ́ nú fún ìpolongo fún ẹgbẹ́ òṣèlú tàbí ẹnikẹ́ni ó ṣe àlàyé wípé ohun tí ẹgbẹ́ kan náà gbajúmọ̀ ó ní mímú àgbéga bá àlàáfíà ìṣọ̀kan àti ìdájọ́ òdodo ti mọ ìgbé ayé eléyìí tí ó gbẹdẹmukẹ àti ìṣọ̀kan láàrin gbogbo aráàlú tayọ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn jẹ̀sìn tàbí ẹ̀yà ó tẹnumọ́ wípé ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ kwara ó ní wọ́n dúró lórí àti túbọ̀ máa gbàdúrà fún gbogbo àwọn adarí àti àwọn olùdíje ètò gbogbo ó ní ó ti tó lórí àti yọ̀ǹda ìwé sọ̀wédowó fún ìforúkọlẹ̀ ètò ìdánwò NECO fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama tí wọ́n tó òjìlélọ́ọ̀dúnrún àti 345 ìyẹn káàkiri àwọn wọ́ọ̀dù tó tó bíi 79 ní ìlú ìlọrin látọwọ́ ẹgbẹ́ kan eléyìí tí ó ń rí sí ìdàgbàsókè àwọn ọmọ bíbí ìlú ìlọrin ètò ọ̀hún òní wọn ni yóò wáyò lọ́jọ́ sátidé tí ń ṣe ọjọ́ 16 oṣù karùn-ún 2024 ìyẹn ni sẹkitéríà ti ẹgbẹ́ ọ̀hún ti ń bẹ ní agbègbè gíríálímì nílẹ̀ ìlọrin ọ̀rẹ́ ni wọ́n jẹ́ kí ó di mímọ̀ látọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ àpapọ̀ ẹgbẹ́ náà alhaji abdulmumini ayo abdulmalik nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde látọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ ẹgbẹ́ náà malam sulaiman ntuaibu dagbo gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kí ó di mímọ̀ wọ́n ṣe àlàyé wípé ètò náà ó ní wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ o ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ olójú àánú kan tó gbajúgbajà ní ìpínlẹ̀ yìí ààrẹ náà tọ́ka sí pé àwọn olùjàǹfààní tó tó bíi 5 ó ní wọ́n ti farabalẹ̀ o mú láti àwọn wọ́ọ̀dù kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bákan náà ni wọ́n máa gba àtìlẹ́yìn owó ìrànwọ́ péréte fún ọ̀rọ̀ ètò ìrìnà wọn lọ sí àwọn oríkò ìdánwò wọn alhaji abdulmalik ṣe àlàyé wípé ayẹyẹ ọ̀hún òun náà ni ó jẹ́ wípé alága òní alága rẹ̀ yóò jẹ́ ẹni tí ń ṣe kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọmọ ènìyàn ní ìpínlẹ̀ yìí ọmọ̀wé muhammed lawan ọlọ́ngbẹ́bẹ̀ yóò máa bẹ́ńbẹ̀ tí mọ àwọn èèyàn míì ojíṣẹ́ ọlọ́run kan tí ó filú ìlọrin ṣe ibùjókò sheikh saheed khalifa pèsèrè ó ní ó ti rọ àwọn mùsùlùmí lórí káàkiri tìbútùrọ ilẹ̀ yìí tí mọ gbogbo àwọn onígbàgbọ́ míì lórí àti máa gbájúmọ́ ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n bá kúrò nínú ayé yìí èyí tí ó tọ́ka sí pé ó ṣe pàtàkì láti gbójú kúrò lórí àwọn ohun tí ó lè fúnni ní ayọ̀ fún ìgbà díẹ̀ ṣùgbọ́n kí wọ́n gbajúmọ̀ ohun ti ọ̀run tí ó jẹ́ èrè ńláńlá sheikh saheed khalifa pèsèrè ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí lákòókò ètò àdúrà àkànṣe kan láti sàmì sí ayẹyẹ ìjádeláyé dókítà tóyìn ayọ̀ nílùú ìlọrin tí ń ṣolúlu ìpínlẹ̀ kwara lónìí bákan náà ni ó tẹnumọ́ wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí nílò láti sọ ìbáṣepọ̀ wọn di ọ̀tun pẹ̀lú ìwé mímọ́ quran àti ìgbàgbọ́
gbagbo won ninu olorun gege bi ojise olorun na se so gbigbe okan si onti aye ati nini okan iwa ibaje oni o mu pe ki opo eniyan ki o gbagbe eleda won awon ikan pataki ti won kopa nibi ayeye eto akose adura na lati ri Alhaji Musa Abdullahi ati Alhaji Gani Galadima eti won si juwe ologbe dokita Toyin Ayo na gege bi eni ti o dara ti o si je eni ti oniwa ireti opopolopo awon eyan yo se be sa aro re ologbe ohun eyi ti aburo re okunrin yin honorable Kale Ayo ti se commissioner ngba kan anaforo idagbasoke ere idaraya juwe ologbe na gege bi okunrin abiwa pele ajo eko karile kari oko subeb eka ti ipinle oyo ni won ti fi di oro mule wipe won ti se kupa olukoko ti won si ko awon akeko okan nigbekun ni itele akolu kan ti o waye si ile eko meji ni agbegbe kan ti a mo si aoro esin ele ni ijoba ipile orire ni ipinle oyo atejade latowo eni tin se alaga ajo superb na dr nureni aderemi adeniran ya ki o de mimo wipe ajo ohun ni ojuwe isele na bi eti o bani ninu je fun agbon eto eko ni ipinle hun awon ile eko eleti oro na kan oni ati ri ile eko la school ti nbe ni aoro esin ele ati ile eko ti amosi community grammar school ti nbe ni agbegbe on bakan na gege bi atejade on se so opo awon akeko oni o je pe won ti le fidi re mule o wi pe won ko ni gbekun gege bi awon eso alabo ti se yabo agbegbe ohun lati le mo orin kinewin kini on ti o sele nipa isere na gege bi ara igbese ohun ti won gbe lakoko ni o je pe ajo ohun ti pase o fun awon ile eko yen ti nbe ni awon agbegbe ti o sumo awon agbegbe ohun bi suru lere ila orun oyo orire olorun sogo iyen lati pe ki won kuro iyen ni agbegbe na titi di igba kan igba keji gomina ngba kana ni ipinle sokoto Mariam Muhammad Dania oni o ti yan gomboro gege bi oludije dupo gomina ti won fenu ko sokan si o labe egbe oselu African Democratic Congress ADC ninu eto yidibo apapo odun 2027 ti o waye ni ipinle Kano ipinle sokoto na Dania oni o je alatele timo ati

0: gbọ́nsẹ̀ fẹ́ diamond 88.7 fm tí ó ta kàmálẹ̀ lè lọ́rin ní ìpínlẹ̀ kwara nígbà tí a bá padà dé láti òdì kejì láti máa bòyìn gbọ́ ìròyìn ilẹ̀ òkèrè ìròyìn okòwò ìròyìn amúnútó ti mọ ìròyìn eré ìdárayá àròyìn ẹ má ṣe yìí kúrò bẹ́ẹ̀ adétan.
1: ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́ rẹ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 88.7 fm diamond fm shining supreme.

0: nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Tenwi Honey Depot, ilé ìtajà tí wọ́n ti ń ta oyin gidi.
5: Ẹ̀yin oníṣòwò oyin.
4: Tàbí ẹ̀yin tí ẹ ń lo oyin.
5: Tenwi Honey Depot ti wà ní Emias Road, ládojúkọ Junction Balogun Fulani.
4: Níbi tí wọ́n ti ń ta oyin ní jẹ́ríkà jẹ́ríkà.
5: 5 liter gallon, 1 liter,
4: tàbí èyíkéyìí lítà oyin tí ẹ bá fẹ́ rà.
5: Wọ́n sì ń supply àwọn èèyàn lóyin.
4: Ẹ̀yin oníbàárà Tenwi Nàìjíríà.

ìwé Hosea orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀ ìmọ̀ ọlọ́run lẹ́kúnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wọ ọlọ́run èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ ọlọ́run tọ̀yìn wá èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa Pastor Joseph Adewumi látinú ìjọ Christ Deliverance Liberation Church tó wà ní number 1 Liberation Street Òsèré ní Ìlọrin bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín yóò sì fara hàn yín ẹ ó sì di alábòkún fún lórúkọ Jésù ẹ máa bá wa kalọ̀.

0: ìwé Hosea orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀ ìmọ̀ ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wu ọlọ́run èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ ọlọ́run tọ̀yìn wá èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa pastor joseph adéwùmí látinú ìjọ christ deliverance liberation church tó wà ní number 1 liberation street òsèré nìlọrin bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín yóò sì farahàn yín ẹ ó sì di alábòkún fún lórúkọ jésù ẹ máa bá wa ká lọ.
1: Baba ni orúkọ Jésù.
2: Amen.
1: Akọta yaraya dupa ya gbenga torupe yin ni Olorun.
2: Thank you Lord.
1: Adupe fun opolopo anu yin.
2: Thank you Lord.
1: Asupe fun aye te fin gba lojojumo.
2: Thank you Lord.
1: Agbenga fun wakati dada re wakati siniye. An lo sinu oro Olorun ro ni wakati we soro jade.
2: Amen.
1: Emi mimo eyin leni ise gbakoso.
2: Amen.
1: Gbakoso.
2: Amen.
1: Adupe pe ti se.
2: Thank you Lord.
1: Jesu Christi Oluwa wa.
2: Amen.

0: ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọ́n fò fáyọ̀ bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí tí ẹ̀mí mímọ́ ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù lọ sókè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹun lójú oorun àìtẹ́jẹ́ àìrọ́wọ́mú ogun promise and fail àìrọ́kọ-ráyàfẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ jésù ìwọlẹ̀ rí kan christ deliverance liberation church wà ní number one liberation street òsèré ní lọrin fún ẹbí àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787 máa bọ̀ kí ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo jésù lolúwa.
1: Jésù lolúwa nínú ìjọ tiwa tí ò sì lè yí padà pastor dípò kí lè rí sọ síbèrè láàrin ìṣẹ́jú kan.
2: Ẹ ṣe àtọkùn.
3: Thank you, my uncle, man.
2: Tá a bá ń bá èèyàn sọ̀rọ̀.
3: If you speak to someone.
2: Tí bàbá èèyàn bá ń bá èèyàn sọ̀rọ̀.
3: If someone's father is speaking to someone.
2: Pẹ̀lú bí tí a kà fún wa nínú ìwé òwe.
3: With the word that was read for us in the.
2: Mo rántí ìgbà tí mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ lọ́dún ọ̀hún.
3: I remember when I was still an apprentice.
2: Lóòótọ́ inú ìyá ni mo fi kọ́ṣẹ́ ń gbà yẹn.
3: I was let me say under the apprentice.
2: Mọ́yìn mi fẹ́ wá mú mi kú ibi tí mo ti ń kọ́ṣẹ́.
3: My mother want to take me where I was learning.
2: Bẹ̀tì dájú mi níṣẹ́ àwọn oníwé ọ̀gbà.
3: But my mother said no.
2: Mo bá ti fẹ́ kúrò nbẹ̀.
3: If I want to leave there.
2: Dádì mi ó sọ pé mi ò tó bẹ́ẹ̀ kí n kúrò.
3: My father was saying don't leave.
2: Dádì mi wá sọ pé ló ń kan fún mi lọ́dún ọ̀hún.
3: My father was telling me something that
2: he did. Wọ́n lọ́mọ tí ò bá jìyà.
3: He said the child that will not suffer.
2: Ló bá lówó
3: lọ́wọ́. He has money in his hands.
2: Kò ní mọ̀ ná.
3: He said you know how to spend the money.
2: Wọ́n ní so wọ́n ní kí n fi mi kán fi mi kalẹ̀ sílẹ̀.
3: They should leave me there.
2: Pé kí n ṣiṣẹ́ yẹ.
3: That I should do the job. If I learn the work very well.
2: Tó bá dìgbà tí mo bá di ọ̀gá ara mi.
3: If I become a boss.
2: Tówó bá dé.
3: There's money.
2: Màá mọ bí màá ṣe
3: ná. I will know how to spend it.
2: Téèyàn bá ń kọ́ ẹ̀kọ́.
3: If you are under training.
2: Tó ń bá ń bá èèyàn sọ̀rọ̀.
3: Speaking to someone.
2: Ó yẹ kí èèyàn ó ṣe kí ni o.
1: Kò sí làákàyè kalẹ̀.
2: Ẹ̀kọ́ tí mo kọ́ lára bàbá mi ń gbà yẹn.
3: I learned from my father.
2: Wọ́n ní pé kí n dúró síbẹ̀.
3: He said I should stay there.
2: Wọ́n ní kí n máa lọ.
3: He said I shouldn't leave.
2: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lénìí.
3: I found out today.
2: Mo jẹ́ tó ń kọ́ ẹ̀kọ́ kan lára ọ̀gá tí mo bá ṣiṣẹ́.
3: And I learned from one of the boss that I work with.
2: Máa ń kàn wá sọ́dọ̀ wa ń gbà yẹn.
3: Máa ń come to our place.
2: Tó bá ti wá sọ́dọ̀ wa.
3: Come to our place.
2: Ó fẹ́ wá gbà ni.
3: You want to come and
2: take
3: something
2: from
3: me.
2: You want to come and take something from me. Kò
3: sí ìgbà
2: tó bá wá. Mo wá yóò fẹ́ wá gbà bẹ̀ tí yóò mú kankan kalẹ̀.
3: You want to come and take but you want to come with something.
2: Ọjọ́ tó wá wá sọ́dọ̀ wa kẹ́yìn.
3: Then he came to our place last.
2: Ó wá mú ọmọ ẹ̀ wá.
3: Bring the child.
2: Ó ní kọ́ ọmọ òun wá iṣẹ́.
3: Then my child is seeking for
2: ẹni kejì ti ṣe ó ti mú CV kalẹ̀.
3: The second person that I've dropped the CV.
2: Even church ló ti bá wa lọ́dún ọ̀hún.
3: He came even to meet us at the church that
2: year. Ó dẹ̀ drop the CV.
3: He dropped the CV.
2: Wọ́n dẹ̀ ní kí n mú dání.
3: He said that
2: you hold it. Ó ní
3: fi
2: ta máa fi CV
3: sínú.
2: Is where we
3: do
2: Ele na mu CV wa.
3: Ninu
2: awon mejeji. Won ni ki mu kan ninu awon mejeji. Mo ani baba.
3: Say daddy.
2: Ẹni tó máa fún wa ní
3: nǹkan yìí. Give us something.
2: Ẹni tó máa ń gbé nǹkan wá.
1: Mo ti ní ohun tí mo fẹ́ rí dì mú bẹ́ẹ̀.
2: Ó ti kí ni ó ti dá mi síwájú.
1: Mo ti rí ẹ̀kọ́
2: kan. Ó mọ bá ṣe ń bá gbà á sọ̀rọ̀.
1: Mo ti rí ọgbọ́n kan.
2: Ó ti ṣe nǹkan tó yẹ kéèyàn ó ṣe.
3: He has done what
2: he was supposed to do.
3: Bàbá
2: ní kó
3: tiẹ̀
2: sọ bẹ́ẹ̀.
3: No even say so.
2: Ẹni tèmi
3: ló
2: fún mi.
3: That is who I am going to do.
2: Ọ̀ràn ti pé
3: wáìnì
2: tó gbé wá
3: ní
1: ìjẹta. Mo fi ṣ
3: Muwa.
2: Ọlọ́run ara wa lọ.
1: Pastor ṣe yìí láàrin ìṣẹ́jú kan kí lohun tẹ́ fẹ́ fi kọ́ wa.
3: O tún máa kàn sọ bẹ́ẹ̀ ni pé lábẹ́ gbogbo ọ̀rọ̀ àti ohun tó kọ kalẹ̀ sí ẹgbẹ́ àwọn ẹsẹ̀ karùn-ún sí ó ní ní ọgbọ́n.
4: Ó ní ní ọgbọ́n ní òye má ṣe gbàgbé bẹ́ẹ̀ ni kíwọ kí o má ṣe fà sẹ́yìn kúrò nínú ọ̀rọ̀ ẹnu rẹ.
3: Ọgbọ́n kì í ṣe ohun tá à ń trade lẹ́ẹ̀rin nǹkan méjì pé mú kanu méjèèjì is inevitable lédè ìbò ìyẹn gbúdọ̀ ni is a must. Àwọn adẹ́sọ̀rọ̀ nípa ọgbọ́n yìí ọgbọ́n yìí jẹ́ ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí kí dáàdì ti sọ. Ọgbọ́n mo ní sọ pé pé ọgbọ́n ó jẹ́ ability fún èèyàn láti lo ọ̀rọ̀ ọlọ́run tí ṣe òdodo nínú ayé ènìyàn. Nítorí pé gẹ́gẹ́ bí wọ́n ti sàlàyé ní pastor dípọ̀sìn ọgbọ́n á protect èèyàn. Ọgbọ́n á promote èèyàn.
1: Àti máa ṣe wa wò.
3: promote ara promote ogbon promote eyan
5: lati debi tin
3: yan lo ogbon o je bi guide direction aye eniyan is a very broad teaching ayoku si aye abaso leku rere
5: ojo ti lo ojo ti lo baba pastor joseph adeomi ojo ti lo inigba yin laye mo e yonda number yin ati biti le ijo sin wawa e baba mi gbadura fun awon to n gbo wa ti le se diamond fm
4: 080 3069 57 87 0080 3069 3067 57 87 ni o sere legbe dipale headquarter ade tun be ni odore legbe gbejila ojo ni ti wa
5: amen
4: baba ni oruko jesu
5: amen
4: ile ise to n gbo won asa fefe diamond fm emi mo gbe soke
5: amen
4: atoludasile atose lapapo abo olorun ko wa lori
5: amen
4: buburu ojo ko ni subu lo
5: amen
4: aisan buburu ko ni wole
5: to amen
4: atosise mo bere emi ogbon emi oye lakoto emi oya ma yonda
5: amen
4: loke loke ile ise ko ma fo
5: amen
4: ko ma fo
5: amen
4: le kan si nigeria dowo emi gba ko so
5: amen
4: kwara dowo emi gba ko so
5: amen
4: ido si dowo emi gbe soke
5: amen
4: gbe soke
5: amen
4: gbe te ko wo te le mi abo olorun ko daju
5: amen
4: le kan si emi olorun gba ko so
5: amen
4: joba lorile ede
5: amen
4: gba ko so
5: amen
4: iru lo ni dowo yi atoba atijoye abolorun ko daju
5: amen
4: jesus christi oluwa wa
5: amen.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyín lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

ṣe ti ọkùnrin náà sọ́tún sósì ni wọ́n sọ pé ókè bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń ṣe ní ti obìnrin kan tó wọ labadudu pẹ̀lú ọkùnrin náà láàrin èrò gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò dárúkọ wọn ṣe àlàyé ó pẹ́ tí olùkọ́ yìí ti máa ń fi ìlọ́kulọ̀ lo àwọn akẹ́kọ̀ọ́bìnrin nínú ọgbà fásitì náà ó tilẹ̀ di pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́bìnrin ló ń kọminú nípa bó ṣe máa ń fẹ́ bá wọn ní nǹkan pọ̀ tó sì máa nawọ́ ẹ̀fẹ́ sí àwọn míì pẹ̀lú ó jọ pé wọ́n ti ń dọdẹ rẹ̀ wọ́n sì ti pinnu láti mú síkún ni wọ́n fi ka mọ́ ibi tí ó ti ń toto mẹ́lòó tó akẹ́kọ̀ọ́ nínú yàrá àkàwé bẹ́ẹ̀ ni akọ́kọ́ kan tí òdárúkọ rẹ̀ ṣe àlàyé èyí náà ni wọ́n ló jẹ́ kí wọ́n yẹ̀yẹ́ olùkọ́ náà níta gbangba tí wọ́n tún ṣe fídíò rẹ̀ tí wọ́n sì jù sórí ayélujára bó tilẹ̀ jẹ́ wípé ohun tó kárí ayélujára ni pé àlùfáà ìjọ àgùdà ni olùkọ́ náà àmọ́ a kò ti fi ìdí ìròyìn náà múlẹ̀ ohun kan tó fojú hàn ṣáà ni pé yunifásitì náà jẹ́ ẹ̀ka ìjọ kátólíìkì bákan náà ni púpọ̀ nínú àwọn olùkọ́ ibẹ̀ sì jẹ́ òjíṣẹ́ olúwa àlàyé rèé lórí ìdí tí ọkọ̀ òfurufú tó ń bọ̀ láti amẹ́ríkà tó yẹ kó balẹ̀ lẹ́kọ̀ọ́ padà láì já èrò inú rẹ̀ sílẹ̀ lẹ́yìn tó dúró fún wákàtí mẹ́jọ lójú òfurufú tó ń rá bàbà ọkọ̀ òfurufú delta airline dl54 tó gbéra láti pápákọ̀ òfurufú hartsfield jackson atlanta tó wá sí ìpínlẹ̀ èkó ní koribideo nípínlẹ̀ èkó tó padà síbi tó ti gbéra ìgbésẹ̀ yìí mú kí àwọn èrò inú ọkọ̀ òfurufú náà lo wákàtí mẹ́jọ lójú òfurufú tó sì ní láti padà sí atlanta tó ti gbéra àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ òfurufú náà sọ fún àwọn èrò pé àwọn máa ní láti padà sí ibi tí àwọn ti ń bọ̀ nítorí ìpèníjà ìmọ̀ ẹ̀rọ tí àwọn ni ìròyìn ní àwọn èrò inú ọkọ̀ òfurufú náà lo ọ̀pọ̀ wákàtí lójú òfurufú tí ọkọ̀ òfurufú ọ̀hún sì ń rá bàbà ní ọjọ́ àbámẹ́ta náà tó sì jẹ́ pé wọ́n ní láti padà sí ibi tí wọ́n ti ń bọ̀ bí iléeṣẹ́ ọkọ̀ òfurufú náà ṣe ṣàdédé wọ́gi lé ìrìn àjò òun láì sọ ohun tó ṣẹlẹ̀ ní pàtó airlife.com nínú ìròyìn tí wọ́n gbé jáde sọ pé bí ọkọ̀ òfurufú náà ṣe gbéra ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún tó sì wọ̀ ti inú òfurufú ní ìwọ̀n ẹsẹ̀ bàtà 33,000 nígbà tó máa fi tó wákàtí mẹ́ta àmọ́ bí ọkọ̀ òfurufú náà ṣe ń débi ìdajì ọ̀nà láti kọjá sí òdì kejì ni àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú náà kéde pé àwọn kò ní lè tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò náà nítorí ìpèníjà kan tó wáyé pẹ̀lú ọkọ̀ àwọn àtẹ̀jáde kan tí iléeṣẹ́ delta airlines fi léde sọ pé àwọn dá ọkọ̀ òfurufú náà padà torí ìpèníjà ìmọ̀ ẹ̀rọ kan tó wáyé àmọ́ wọn ò sọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní pàtó

obìnrin kan tó jẹ́ òṣèré sinimá àgbéléwò Adélọ́wọ̀ Abimbọlá Caroline ni, kódà ìfẹ́ tó ní sí Ibrahim Chatta, bó bá dẹnu ìfẹ́ kọ òun, òun yóò fẹ́, òun ó sì tún san owó orí ara òun. Lásìkò tó ń sọ̀rọ̀ lórí ìtàkùrọ̀sọ kan, ló sì jẹ́ kó di mọ̀ pé ọ̀kan lára àwọn tó jẹ́ wípé òun nífẹ̀ẹ́ sí jùlọ láyé òun, ó ní Ibrahim Chatta jẹ́ o. Ó ní bó bá jẹ́ pé Ibrahim Chatta kàn sẹ̀ dẹnu ìfẹ́ kọ òun, òun yóò fi ìfẹ́ hàn sí kíá lòun ràn gbági, kódà òun yóò tún san owó orí ara òun. Àmọ́ rírò ohun tèèyàn ṣíṣe ń tọ́lọ́run ọba, torí òun náà ti wà nílé ọkọ̀ báyìí, bẹ́ẹ̀ Ibrahim Chatta kò dẹnu ìfẹ́ kọ. Ẹ̀yin ká ilé ẹ̀rín wó àtàǹpà kò sí lọ́wọ́ mọ́ ọwọ́ dìlàgbà, ẹ mọ́ kú ojú òpó dí, àfẹ̀rẹ̀mọ̀jó kú ẹnu sàn ṣọ̀fọ̀, ọmọwé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ti jáde láyé. Ilé-ìwé Yusuf Bala Usman Institute ló kéde ikú alága ilé-ìwé yìí, Dr. Samuel Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, ẹni tó tẹrí gbaṣọ lọ́jọ́bọ̀ ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tàwà yìí, ní ilé ìgbé rẹ̀ tó wà ní Ìjẹ́bú-òde nípínlẹ̀ Ògùn, lẹ́ni ọdún 92 years old. Nínú àtìjáde tí olùdarí ilé ìwé yìí, Norma Fenonok fi síta, ló ti ṣe àpèjúwe ìpapòdà ẹni náà gẹ́gẹ́ bí àdánù ńlá fún ilé ìwé ọ̀hún. Ó ní pẹ̀lú tẹ̀dùntẹ̀dù àti ọpẹ́ sí Ọlọ́run, ń làwọn fi ń kéde ìpapòdà alága àwọn, Dr. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, ẹni tó tẹrí gbaṣọ tó mìmí ìkẹyìn, ní ọjọ́bọ ti ṣe àná ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tàwà yìí nílùú rẹ̀, ìyẹn ilé ìgbé rẹ̀ tó wà ní Ìjẹ́bú-òde.

0: ẹni ọlọrun ojú gbogbo ayé lọ
1: ojú
0: gbogbo òrìṣà lọ
1: kábíyèsí
0: nítorí pé ìwọ là ń ké sí
1: ìwọ ni
0: ìwọ là ń ké pè
1: kò sẹlòmíì
0: wọn náà lo sì máa ń gbọ wá gbogbo ìgbà tá a bá pè ọ
1: bẹẹni
0: ọlọrun á fi yín fún
1: ọkọ rẹ ìmọ̀ gbé kọlù wa tá a bá kọ wẹ
0: wọn ní kò sígbà tá a pè ọ tó ò ní gbé kọlù
1: wa bẹẹni bẹẹni
0: ọlọrun adúpẹ o
1: adúpẹ
0: torí pé ìwọ náà ni báyé bá ń jáyé ìwọ ló mọ ọjọ ọlọrun
1: ìwọ ni
0: bí ó sì sáyé mọ ìwọ náà ló mọ ọjọ ọlọrun
1: ìwọ ni
0: akọdá ayé aṣẹdá ọrun
1: kábíyèsí
0: bàrẹ lálẹ
1: òní.

0: bẹ́ẹ̀ni àwa náà bàbá alábúlé gbogbo àgbáyé làwa international presenter
1: àwa náà a lọ jamiu a lọ fati nígbà bá yá
2: gbogbo àgbáyé náà tẹ̀ tí mọ́ gbọ́dá yá mọ́
0: gbọ́dá yá
2: náà
0: ọ̀dà náà bàbá alábúlé mo tún dẹ́dọ̀ yín padà kọ́hún
1: mo ti rí ọ
0: ọ̀dà náà mo sì dọ́dọ̀ yín yìí nǹkan kan rè tí wọ́n pè ní aramis aramis tí mo wú yìí ẹnìkan bẹ ẹsì láùdà ní jẹ́ ẹsì láùdà yìí ó ṣe aramis yìí ó ṣe fáwọn ọkùnrin nìkan ni
1: o
0: lọ́dún 1964 ló ṣiṣẹ́ o
1: ọ̀nàjìn
0: lisa gbalin àwọn náà ṣe àwárí àwájáde ìyẹn lipstick kan ni wọ́n pè ní sensitive lips ìyẹn lipstick yìí wọ́n ṣe fún lọ́dún 1964 ni o ẹnìkan rí elina robinson ní jẹ́ ó ṣe kinní kan bóde long last waterproof ní jẹ́ mascara ní kinní ọ̀hún o lọ́dún 1964 yìí kan náà ló gbìyànjú tó sì ṣe bóde ó pé ọ̀nà kànjìn ó kànjìn lójú yín ni bàbá ọ̀nàjìn lójú yín ni ẹnìkan rí ẹnìkan kọ́tìsì ní jẹ́ ó ṣe magic secret ó ṣe kinní bóde lọ́dún 1964 náà ni o iléeṣẹ́ lọ́rì àwọn náà gbé kankan jáde tó ń pè ní kerastase lọ́dún 1964 ni o kódà iléeṣẹ́ montel àwọn náà ṣe kinní kan super mask ní jẹ́ lọ́dún 1964 yìí kan náà ni tẹ̀wá iléeṣẹ́ reflon wọ́n tún gbé kinní kan jáde ultima 2 ni wọ́n pè é ultima 2 line lọ́dún 1964 yìí náà ni o
1: ó tún
0: di pé richard arnold òun náà tó ṣàwárí nǹkan kan tí wọ́n pè ní glissando lipstick ìyẹn lipstick ni o glissando lipstick ó gbé tiẹ̀ bóde lọ́dún 1964 ọ̀nàjì òun náà pẹ́
1: kódà
0: náà lùgbìngà jẹ́ dọ́dọ̀ rẹ̀ ẹnìkan rèé bristol mayor ní jẹ́ ó ṣe kinní kan bóde ban ni wọ́n pè o ban ta wò yìí ìyẹn deodorant ní táwọn fi ń ra bí yáyẹn ni o kó lè máa ràn wọ́n dáadáa jáde iléeṣẹ́ claro àwọn náà gbé kankan jáde nice easy ni wọ́n ń pè é sampo ni o ṣùgbọ́n air color kó lè wọ́n fi ń fọnu ni
1: ṣùgbọ́n
0: air color wọ́n ń pè kinní ọ̀hún orúkọ rẹ̀ gangan ni nice and easy
1: ó
0: dáa náà bákan náà iléeṣẹ́ gunnar wọ́n gbé kinní kan bóde catlodamine ní jẹ́ skin treatment nìyẹn o lọ́dún 1965 náà ni wọ́n ṣe o
1: iléeṣẹ́
0: mass factor àwọn náà gbé kankan bóde germinis ní jẹ́ kódà àwọn náà ló tún ṣe kinní kan tí wọ́n pè ní ultraluzine makeup line nílẹ́yìn 1965 náà ni wọ́n ṣe
1: òun
0: náà pẹ́ nígbà tó dọ́dún 1966
1: lisa
0: gala ṣàwárí àwájáde nǹkan àwọn nǹkan kan ni become clean cleanser jipper paper eyeshadow àti paint balls wọ́n gbé jáde lọ́dún 1966 ni lisa mass factory o
1: àwọn
0: náà gbé kankan jáde positive protection formula ni wọ́n ń pè é ní 1966 o kẹ́nìkẹ́nì jẹ́ tó pẹ́wọ́ sọ́dọ̀ tiẹ̀ náà ní abẹ́ òun kí n tó tún bumi la kí n tó dá tọ́ mi ó dá iléeṣẹ́ reflon léléyìí wọ́n ṣe àwárí àwájáde nǹkan kan ni ìyẹn wọ́n pè ní under makeup nutrient cream ìpara ni o 1966 ni wọ́n ṣe o richard arnold rèé òun náà bẹ̀rẹ̀ sí ṣàwárí àti àwájáde nǹkan kan tá a pè ní glissando nail enamel eléyìí fún ìkanna ló wà fún
1: ó
0: dẹ̀ tún ṣe dubarry bloom dust on powder léléyìn lọ́dún 1966 náà ló ṣe é bákan náà níléeṣẹ́ yardley àwọn náà ṣe james imprinton wọ́n ṣe kinní ìbòde lọ́dún 1966 ni àníbi abábá adélálẹ́ yìí a fi àdàgbà kinní a fi rọ́bì kan ni o ó dáa náà bí mo ṣe ń sọ náà ni o ẹnìkan rèé kata wálèsì ní jẹ́ ó ṣe kinní kan bóde ari extra dry ní jẹ́ ó ṣe bóde lọ́dún 1967 ni o iléeṣẹ́ reflon àwọn náà ṣàwárí àwájáde kankan ni ìyẹn face cleaner face glimmer face powder ni o face glimmer face powder ni o wọ́n tún ṣe kankan patima ní jẹ́ wọ́n ṣe kinní náà wọ́n ṣe bóde eyeshadow nìyẹn o wọ́n ṣe lọ́dún 1967 ẹnìkan rèé richard arnold ní jẹ́ òun náà gbé dubarry shadow duster ó gbé bóde eyeshadow náà ni o ó tún ṣe dubarry pear glaze lip lilies eléyìí lipstick ni o lọ́dún 1967 bàá lábúlé ẹjẹ wọ́dọ̀ yín náà
1: kí
0: tó bomi la ó ẹnìkan rèé estée lauder ní jẹ́ òun náà ṣe kinní kan tí wọ́n pè ní clinic line cosmetic ni ó ṣe lọ́dún 1968 ni o ẹnìkan rèé elina robinson ní jẹ́ ó ṣe part a glow ó ṣe bóde nígbà náà ó ṣe fojú ni ojú náà fi ń ṣètọ́jú o ní 1968 ni o iléeṣẹ́ mass factory wọ́n gbé kankan bóde eris white ní jẹ́ concealer ni àwọn obìnrin nílò 1968 ni iléeṣẹ́ kan rèé o onlyne ní jẹ́ wọ́n ṣe kinní kan bóde cream b21 ní jẹ́ wọ́n ṣe kinní ọ̀hún kírímù ní lọ́dún 1968
1: kan náà
0: iléeṣẹ́ reflon rèé bàbá wọ́n tún gbé kankan bóde tosan glow ní jẹ́ liquid makeup ni 1968 náà wọ́n ṣe ọ̀nàjì ó dá kí tó kò lọ́dọ̀ yín ara albert klingman lẹ́ni yìí ń jẹ́ àtẹni kejì rẹ̀ tí wọ́n pè ní james fortin àwọn náà ṣàwárí àwájáde ní tí wọ́n pè ní retin a ìyẹn ìfatami a kinní wọ́n ṣe kinní yìí náà bóde nigba na lohun lodun 1969 ni o lugbenga ye lodun re ki to ma lo academy scientific the beauty to je le ko kan ti mo so tele ni awon na pe kankan jade apo alanginguarage ni je apo alanginguarage won se kini body lodun 1969 ni o ile se ko ti re won se kini kan backus ni je backus line cosmetic na ni o 1969 la won na se body o nigba na lo won gbianju edina robinson re awon na se kini kan Mykonos ni je Mykonos line cosmetic nta mi se toju ara na ni o ko di pe ile se Lancome awon na se kini kan tan pe ni iyen ti won pe ni BM 40 do martin won se kini body nigba na cream ni o to si je cream with color to ni awo orisirisi ni o 1969 won se ile se mass factory won pe kini kan jade blue lipstick ni je lipstick ni odun 1969 won se engineer ni opa bi ta ni owo lo le nto ko ni so oda awon lo lo bawo ya sako si wa awon no ni so bi ile enikan re o perform christian dion ni je odun se makeup ti o se bo de lodun 1969 yi ile se reflon won pe kan jade interior ni je kini na odun 1969 ni o to di pe ile secondary smith Clean and fresh. I'm not going to get love. No one can Lara Garagba. Cosmetic line new. Nekene na lodo 1969 new. Eh, jamu le jine ati ne opa biti. Me o o para ti jade ni no studio yo. Eh, ma lole inti jade o. Ora, jamu lole fuzi ni.

0: pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhùn ní bíire. Sọ fún báyìí wípé kìí ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gùn. Tọ́ fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó ti rò pé ó sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yúnni. Àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège. Tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí. Máa bọ̀ wá sí ilé-iṣẹ́ Miracle Herbal International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò. Lọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí. Ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ìlera rẹ ṣe pàtàkì.
0: Láti ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee.
1: Ẹ pè mí sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ń tọ́lọ̀ ń dá dáadáa mọ̀ ni. Ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé. Kódà Ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn. Ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyànfẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé. Kò sí àìsàn tí kò gbóògùn, àyàfi tí ìwọ kò bá tí ì rí ènìyàn gbòógì tó kájú ẹ̀ láti fi òpin sí àìlera ara tiẹ̀. Mọ̀ wá sọ ìrètí nu ìwòsàn tó tọ́ wà bíi tàtijọ́ pẹ̀lú òtítọ́ inú. Àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀.
0: Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee.
1: Àwa kìí ṣe awogba àrùn. Àrùn tí a kó látara ìbálòpọ̀, ibi ẹ̀gbin, ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa. Orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò. Wọ́n bá pè ní urinary tract infection tàbí kán pè ní bacterial infection. Àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí.
0: Pé mi Miracle Herbs International, Mr. Guarantee.
1: Olóòtú ìṣètò.
2: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
3: Àbí kò pè mí sóyà ọ̀bá ní sọ̀rọ̀ yìí.
1: 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Àpẹẹrẹ wo ni ìwọ ò máa rí tó o bá ní àrùn ojú ara? Urinary tract infection, wàhálà àti sẹ̀yọ́ pẹ̀lú títa, ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti sẹ̀yọ́. Ní gbogbo ìgbà, ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré. Ẹ̀yọ́ rẹ yóò máa skátà bí iná wẹ́dà, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara. Ẹ̀yọ́ rẹ yóò máa yẹ́lò, ẹ̀yìn ríro, ara ríro, ooru láti inú wá, internal heat látàrí àìleèṣe ẹ̀yọ́ dáadáa. Eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìṣètọ̀, tí yóò sì nira láti sẹ̀yọ́ fúnrara rẹ. Tọ́jú ara rẹ, eléyìí léwu. Pé mi
0: Miracle Herbs International, Mr. Guarantee.
1: Olóòtú ìṣètọ̀ sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Má sọ pé mo ti náwó. Mo ti gbìyànjú káàkiri, mi ò rí àyípadà. Kàn sí mi.
2: Gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà ní Gàkànbí ní ìlú Ìlọrin.
1: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó bá ní àrùn ìṣètọ̀? Ìnira láti ṣe ẹ̀yọ́ pẹ̀lú títa, ríro, kí ẹ̀yọ́ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde. Kí ẹ̀yọ́ tó dúró, wàhálà ńlá ni. Ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ́ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ́. Tí ò bá tètè tọ́jú àrùn ìṣètọ̀, ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ́ fúnra rẹ. Tàbí kó o mọ tọ̀ sára. Kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Nílé iṣẹ́ wa, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀

0: ọ̀pọ̀ ìwádìí a ti ṣe àrídájú ogun fún àrùn ìṣétọ̀ tó dájú. Torí ìjọ tí a bá bí ewúrẹ́, ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn. Ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo ogun tiwa, ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní ogun. Ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi, èmi bàbá
1: Miracle Apps International, Mr. Guarantee.
2: Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé gà kànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Tàbí kò pè mí sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Ìlera lóògùn ọ̀rọ̀. Ọlọ́run ọba lọba ìwòsàn yóò wọ ọ̀sán lágbára Ọlọ́run.
3: Ẹ kú kalẹ̀, ibikíbi tẹ bá wà tẹ bá ti ń gbọ́mi dídé àkókò yìí, àìsàn tí yóò gbóògùn kò ní sẹ́ni kọ̀ọ̀kan wá o. Orúkọ mi ni Bàbá Guarantee, mo wà ní.
2: Gà kànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé gà kànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
3: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-6679-9793 0706-6679-9793. Ìjọ mọ̀ wípé àìsàn tó ń dẹ láàmú lè jẹ́ àfọwọ́bà àìní àkíyèsí láti ara ìjẹkújẹ, ìmukúmu lílo ara rẹ nílòkulò àti àìṣe àìwá rẹ lóòrèkóòrè. Ǹjẹ́ o fẹ́ gbé ìgbésí ayé lálàáfíà níwọ̀n tó ń gbọ́mi nídìí àkókò yìí? Ẹ̀yà ara ṣe pàtàkì. Tá a bá tọ́jú rẹ̀, àlàáfíà yóò jẹ́ tiẹ̀ láti orí dé ẹsẹ̀ rẹ. Ṣùgbọ́n tí a ò bá tọ́jú ẹ̀yà ara yìí, ìnira ńlá ni yóò dé bá gbogbo ara rẹ. Tí àlàáfíà rẹ sì lè di fíafíà, Ọlọ́run dá ewé àtegbò fún ìwòsàn, ó sì fi mọ àwọn tó mọ lílo rẹ̀ pẹ̀lú. Ọlọ́run fi sára wa dèwà mọ́lẹ̀, torí iṣan ni òkúmúléwó tọ́jú sára rẹ̀. Ní ilé iṣẹ́ Bàbá Guarantee, àwa kìí ṣe awogba àrùn. Àìsàn iṣan ara làwa ń tọ́jú lọ́dọ̀ tí a, torí láìsí iṣan ara tó péye a ò lè ṣe ohunkóhun. Torí iṣan ló ń gbé ẹ̀jẹ̀ láti ọkàn lọ sí gbogbo ara wa, bẹ́ẹ̀ ló ń dá ẹ̀jẹ̀ padà sí ọkàn wa.
1: Pé mi Miracle Apps International, Mr. Guarantee.
0: Olóòtú ìṣètò.
3: Mo wà ní
2: gà kànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé gà kànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
3: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí?
0: 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206.
3: Tí kùdẹ̀ ò ṣe bá dé bá iṣan rẹ, wàhálà ńlá ni yóò dé bá gbogbo ara rẹ. Fún àpẹẹrẹ, ẹsẹ̀ yóò kú táìtàì bí pajápajá, àtẹ́lẹsẹ̀ yóò máa dùn ẹ́, ẹsẹ̀ yóò wúwo láti gbé, bàtà yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ àti lè gbé ọwọ́ sókè. Ìnira ni yóò jẹ́ àti mú nǹkan lọ́wọ́ tàbí kọ ìwé. Ìnira ni yóò jẹ́ ìkẹ́ yóò máa jábọ́ lọ́wọ́ rẹ. Ọwọ́ gbígbọ̀n, ẹsẹ̀ gbígbọ̀n, ara títa, ọrùn ọwọ́, ọrùn ẹsẹ̀, orúnkún, ọrùn ìbáràdí, ẹ̀yìn, èjìká, oríkèéká rẹ yóò máa wẹ́ àti dúró. Bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ tàbí kírun. Ìnira ńlá ni yóò jẹ́. Tí o bá jòkó fún ìgbà pípẹ́ àti dìde yóò di wàhálà. Ẹlòmíràn kò lè rìn láì lo pọ̀pá. Má sọra rẹ di arúgbó òjijì. Tí o bá ti ṣe àkíyèsí kùdìẹ̀kudiẹ lágbára rẹ, kàn sí mínísítà.
2: Gà kànbí ní ìlú Ìlọrin. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
3: Tàbí kò pe nọ́mbà yìí 0706-6679-9793 0706-6679-9793. Tí wàhálà bá dé bá iṣan tó ń gbé ẹ̀jẹ̀ lọ sí ọkàn, ó lè fa kí ìfúnpá rẹ máa lọ sókè ní gbogbo ìgbà. Orí fífọ́, àyà dídùn, àìróorunsùn, déédé, àìlèmí dáadáa. Tí ó bá tètè tọ́jú ìfúnpá gíga, ó lè fa kí ọwọ́ kan, ẹsẹ̀ kan ó da iṣẹ́ sílẹ̀, tàbí kí ẹnu wọ́ sẹ́gbẹ́ kan pẹ̀lú àìlèsọ̀rọ̀ dáadáa.
1: Pé mi Miracle Apps International, Mr. Guarantee.
0: Olóòtú ìṣètò.
3: Mo wà ní
2: gà kànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé gà kànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kànbí. ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbe so ya wa ba ni so yi
0: 07036508206 le ko si 07036508206
3: Si suga ba po ninu ege o le da wahala sinu san re eleyi yo nira fun isan lati gbe ege ka kiyara oniton yo ma se eyo bi e ma hun ki ile to mo ti era yo si ma pe bo eyo re yo ma wu yo ma gbe ohun gbe yo ma gbe ebi o si ma pa lore kore koda egbo ara re ko ni tete jina lasiko tori isan re ti da se sile ti isan to lo si ile si omokunrin ba da se sile o le so okunrin di sekansun tabi ki o gba agbara omokunrin patapata sibe o ti lo ogun ale lori si isi sugbon ko sise toju isan re koda ti isan to lo si bi irina re ba da se sile o le si akoba fun irina re ti o ba ri kude kude lagu are ma bora are pa
1: Pay me Miracle Apps International, Mr. Guarantee.
0: Olo tu iseto.
2: Mo wa ni ga kan bi ni ilu Ilorin. Gbogbo ibi kibi to ba ti gbera, sa ti so pe ga kan bi lo nlo. So kale ni lepo NNPC ni ga kan bi. Ni siwaju die, iyana to ma koko kan lo nlo si church dominion. Wa ri petes kan to doju commercialashi ibe ni office wa wa.
3: Ami ko gbe so ya wa ba ni so yi
0: 07036508206 Lekan si 07036508206
3: Tori aisan ni pa mimara ki n pe pariwo mi si ta ki n tu e sile loruko ohun nile ise baba gan ti a o si ayewo finfini pelu irinse igbalode lati mo koko nkan to n de laamu lagu ara iwo ti o ni arugbo nile asiko ojo ti a wa yi ni awo ka ọmọ ile egun ma n da won laamu tori awon isan ni aisan je aleju ara awon ki se ile ara toju san are ti san are ba wa ni alaafia yo nira fun aisan lati di omole tori isan ni okunlewo toju san are fun itoju isan ara baba ga ti wa ni
2: ga kan bi ni ilu Ilorin so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercialashi ibe ni office wa wa
3: e pe oba ga ti so yero oba ni so wa yi 07066799793 a o ni fi esan lo gba o baba ga ti la mi e